0: lọ́nà ọjọ́ sátọ̀dẹ̀ ọ̀rẹ́ pẹ́kípẹ́kí rẹ lórúkọ jésù kò ní padà gbọmọ lọ́wọ́ rẹ. Bí èsì rẹ ọlọ́run o, tí àwa nìkan nìkan nìkan lọ́jọ́ rẹ tó tó yìí fún ọ, ara mẹ́rin rí ní jésù gbé káwa mọ́lẹ̀ yìí o. A fún mi láyè lórí afẹ́fẹ́ mi fẹ́ forí kìyìn bá mi o. Ọlọ́run mi orúkọ rẹ ti níyìn tó, ara wọ́ rẹ lékè kàṣà, igi omi òtùpá ń fọ́ lápò ọlálẹ̀dẹ̀ ọ̀run. Àwọn ẹ̀dá ọwọ́ rẹ sọ wípé ọgọ́. My name is Pastor Fakeye Mane Baba Alábíyamọ. Ayé òní fọmọdé ọlọ́rọ́. Farabalẹ̀ kó gbọ́ mi ká tó gbàdúà. Díẹ̀ díẹ̀ ní ká ń jẹlé, díẹ̀ díẹ̀ lékú ń jaṣọ. Bàbá màmá o, ohun tí ọmọ rẹ̀ ń là kọjá yóò yá tètè bójútó kó tó di ranto. Olúwájú kò sí ọ̀rọ̀ ń wo ẹni tí ó gbàdúà láti jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ àwọn ayé. Ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun, ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ làásìgbò, ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ìdádúró, ẹni tí ó jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun ilé bàbá àti ìyá, ẹni tí ó gbàdúà jẹ́ ọmọ rẹ̀ gbà lọ́wọ́ ogun àdúgbò àti ogun àrìnàkò. Wo màmá òtítọ́ leléyìí ṣùgbọ́n kòrò díẹ̀. Abiyamọ tó bá dákẹ́ lórí ọmọ lówùúrọ̀, ó lè padà pariwo lọ́jọ́ alẹ́ o. Ẹlì tó dákẹ́ àdúrà lórí ọmọ rẹ̀ lọ́jọ́ ọjọ́ tó padà kẹ́hìndín nínú ìyọ̀. Ìyá Samson tó dákẹ́ àdúrà lórí ọmọ rẹ̀ lọ́jọ́ ọjọ́ sí. Gbogbo alápadà mọ tó gbẹ̀yìn Samson o. Kó tó di pé ọ̀rọ̀ ọmọ rẹ̀ di woro sí woro. Kó tó di roadblock olùfẹ́ o, ó yá tètè sárí àdúrà. Anna, Deborah, Ruth, David, Job, wọ́n sẹ́ rí àdúrà fún àwọn ọmọ wọn nu Bíbélì. Ọ̀rọ̀ wọn sì padà di ayọ̀ nítorí ṣíṣí ẹnu ní ṣíṣí ọ̀run. Ẹni bá dákẹ́ tí ẹ máa bá dákẹ́, má dákẹ́ àdúrà lórí àwọn ọmọ rẹ o. Àwọn ọmọ rẹ gbogbo wa. Second Chronicles chapter 7:14 kí ló wí?
1: Tí àwọn ènìyàn tí a fi orúkọ mi pe.
0: Yes sir.
1: Tí wọ́n bá rí ara wọn sílẹ̀ tí wọ́n sì gbàdúrà.
0: Kà síwájú.
1: Tí wọ́n sì rí ojú mi tí wọ́n sì yí kúrò nínú ọ̀nà búburú wọn.
0: Yes.
1: Nígbà náà ni èmi yóò gbọ́ láti ọ̀run.
0: Olùfẹ́ Bíbélì ní képe bí èmi yóò sì dá ẹ lóhùn. Ọwọ́ tó fi gbọ́ ọmọ ní kókó tẹ̀síwájú jẹ́ ń gbàdúrà sí. Wà á fi gbóúnjẹ ọmọ, òní fi gbọ́mọ sìn, òní fi wá òkú ọmọ máyà, ọwọ́ tó tẹ̀ yìí òní fi dóúnjẹ ọmọ rẹ sí gọ́tà, ọwọ́ tó tẹ̀ ìrí ọmọ ló fi máa gba o, ọwọ́ tó fi ṣiṣẹ́ lórí ọmọ wà á fi jẹun ọmọ, ọwọ́ tó fi kú padà sára ọmọ wà á fi jẹun ọmọ, ọwọ́ tó fi tọ́jú ọmọ rẹ wà á fi jẹun ọmọ, orí tó fi gbàrú lórí ọmọ wà á fi jẹun ọmọ, ẹsẹ̀ tó fi sáré kó lè dá fọ́mọ lórúkọ Jésù wà á fi jó ijó ayọ̀ lọ́jọ́ ayẹyẹ ọmọ, ọwọ́ tó fi fún aṣọ ọmọ àkókò tó yẹ kó jẹ́ wọn máa kàdùn òní mú ọ lọ́wọ́. Oúnjẹ ọmọ tó ń jiná lọ́wọ́ ayé òní bọ́ dáyẹ̀pẹ̀ sí. Oúnjẹ ọmọ òní há ọlọ́fun. Oúnjẹ ọmọ bá jiná wọn ò ní fi nù ọ. Oúnjẹ ọmọ bá jiná tán wọn ò ní fi bẹ̀ ọ. Oúnjẹ ọmọ bá jiná tán ọmọ ò ní gbóúnjẹ ọmọ sá fún ọ. Ọwọ́ rẹ tó fi ṣíṣe ọmọ ló fi gba kọ́kọ́rọ́ mọ́tò ọmọ. Kódà náà ló fi gba kọ́kọ́rọ́ ilé látọwọ́ ọmọ. Ó ló fi gba ìwé físà ìlú òyìnbó. Bàbá ọwọ́ rẹ tó fi kówó ilé ìwé ọmọ lẹ̀ ló fi gba ẹ̀tọ́ rẹ lọ́wọ́ ọmọ. Bàbá ọlọ́ọ̀sì tó ṣe láti tọ́jú ọmọ lóru wàá jẹun ọmọ. Bàbá ayé òní gbóúnjẹ ọmọ fọ́ọ̀rù. Bàbá tí ọmọ bá gbé 10 million wá fún ìwà àtìyá wàá dúró gba tiẹ o. Oúnjẹ ọmọdún tó bá di tọ́ọ̀nù tiẹ kò ní kan. Oúnjẹ ọmọ rẹ wọn ní gbé sínú apẹ̀rẹ̀ tó ń jò. Igbákígbá wọn ní fi bóúnjẹ ọmọ fún ọ. Oúnjẹ ọmọ òmà ní báyín lórí àárẹ̀. Àpò ní báyín lórí dùbúlẹ̀ o. A máa má kíkàrà gbá bu jíjẹ ọmọ kù ọ́ o. A máa bóúnjẹ ọmọ rẹ sí ìyàwó o. Kedere lé jíjẹ ọmọ ti dùn wẹ́ máa jẹ jíjẹ ọmọ rẹ lẹ́yìn kùlé o. Gbangba lóúnjẹ ọmọ ti dùn òní jẹ́dùn yàrá tó ṣókùnkùn. Matthew 27:11 ọmọ rẹ ò ní rojọ́ níwájú baálẹ̀. Ó ti kì í ṣe tọmọ rẹ wọn ní yímọ lẹ́sẹ̀. Amúnibínú kò ní dọ̀rẹ́ àwọn ọmọ rẹ. Ẹni tí kì í gbẹ́bẹ̀ kò ní dọ̀rẹ́ bí yín o. Ó ní tó kele bọ́mú torí ọmọ. Tó pàdé olóore afáyéwu ní gbé. Èpè mọ́tímọ́tí kò ní ra àwọn ọmọ wa. Ajúnilọ́ kò ní ju àwọn ọmọ wa nù. Ọmọ rẹ ò ní rúgbó oko dídì. Orí pé ọlọ́run wà ọmọ rẹ máa rọ́gọlò. Erin inú ilé yìí ò ní wó lójijì. Ayé ò ní fọmọ dá ọlọ́rọ́. Nǹkan rere rẹ ò ní bàjẹ́ lọ́wọ́ rẹ. Ọ̀rọ̀ ìwà tọmọ rẹ máa di àríyànjiyàn. Ọrẹ òun ni òun kọ́ yóò ṣẹlẹ̀ nínú ayé àwọn ọmọ wa. Olúwa yóò fọ́ra àwọn ọmọ wa rú àwọn ẹni ibi lójú. Ó ṣàlódé dá àpò yóò ní gbẹ fọ́wọ́. Ó ní rí àkóbá tọmọtọmọ. Ó ní ráre lọ́jọ́ alẹ́. Àlékún ìjì àti àpọ́nlé. Àkọ́bí rẹ ò ní useless. Àkọ́bí wọn máa yùsù. Èso tó tara rẹ jáde kò ní rẹ̀ dànù. Òdi jẹ́ríkọ ayé ọmọ rẹ wó lẹ́ni. Olórí aṣọ rẹ olórí aṣọ gbogbo wọn ò ní fàyà lójú ẹ̀mí wa. Ọmọ rẹ ò ní fàfàkùfà lé orí ara rẹ̀. Oke ti oni to si gbegiri omo re. From 828 gba the best ileri lati odo Olorun. Oni rogun iponju abominire lara omo re. Anu ipe yi so di nila. Ayo ni didudu iya fomo re. Egun ma lo jina baje nu le eleni. Omo re oni yan kadara ibi. Ijile yi oni yan kadara iya. Ayo ni dero ayo re sinu ibu. Igba to ba ti fa ko le gbomi duro igba ayo omo re oni fo. Omo re oni do ni soro. Ota koro ta gbagba ko ni ri esin re lodun yi. Olua ma fun omo re loro so. Ayi omo re wo ebi ti re re wa. Jesu mu olo yara agbara. Olua yi ogun alajo pipa ni idanu o. Ibi eleni ni ba jade lori oro aye re Olua ka kuro. Ohun to nla koja yi omo re oni laru e koja. Eji to de nla koja Olua ko fi sile ni. Omo re ma di orilede. O ni diku re te ko to dojo ale. Aye yo si awon omo re. Gbogbo eyan ko le yan o ni sise tomo tomo. Bese ajogunbo lanonu leyi o. Aye oni fi kosi kosi ba oja. Ogun omo re oni duro bi moto afoguta. Eleda ti ba o tu oko yi ko ni je ko wo gbo tomo tomo o. Ayun lo ayun bo lowo yenu. Bo ba lo ko pada layo. Igiki dagba la be je ogun omo re ma jade la be siru. Ena ba binu a lo bi ni a. Oni gbera re laye lowo tomo tomo o. Adua re ma gba nigba gbogbo. Olorun omo re ti ma gbadọ ba lawo ika yi o. Omo re oni fogun se erori. Araye wo wa Olorun. Olorun de ma ba wa se o. Igba worobo o je ko di nla o. Ise ase pare ni bi ko ni da lori wa tomo re o. Angele alagbara yo gba ogun omo re lowo awon atuni da ye o. Olua bi olo sibi ti eniyan yo ti falake Olorun ni o. Oni sofo omo o. Laye Olorun Olorun na ni. Olorun yo da olare tomo tomo o. Jesu Olua wa. Engineer ba nwo eri kan cement ti ogun rara.
2: Nígbà tí máa wọ inú ìjọ yìí, spirit mi dẹ̀ wà rọ̀ mọ́ ti bàbá lábẹ́ amú. So láti ìgbà tí mo ti ń wá gbogbo nǹkan tí mò ń béèrè, ẹ̀wọ́ mi dẹ̀ ń tẹ̀. Torí 21 years láti kó délé wa rè, bàtà débẹ̀ a fọwọ́ kàn mọ́. Torí mo ti rò pé mo sọ fún ọmọ mi pé agbára mi ò sí mọ́ láti parí bí. Pé ẹ̀yin lẹ̀ dẹ̀ máa parí ẹ̀. Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run máa gbé ìyanu ẹ̀ dé. Níjọ yẹn mọ́mì ń ṣe birthday. Wọ́n wá ń pín oúnjẹ fún gbogbo wa. Bọ́ ṣe gbọ́wọ́ lé mi lóri pé gbogbo ibikíbi tí ẹ̀tọ́ mi bá wá kí n lọ gbà. Ṣùgbọ́n ìyàlẹ́nu ló jẹ́ fún mi. Níbi tí ẹ̀tọ́ mi wà, tí mi ti ẹ̀ expect ẹ̀ rárá. Ibẹ̀ lọ pè mí pé owó kan ti jáde o. Mo wo báyìí pé èmi rè
3: é. Èló lówó.
2: 220 million.
4: 220 million.
2: So wọ́n wá pin fún wa.
4: Ó já ìsìn. 220 million.
3: 220 million.
4: 220 million.
3: Ọjọ́ tó ti dé láyé, ó ti rí 220 million rí. Káníwọ̀ náà bá 220 million pàdé.
4: 220 million.
3: Kí ló máa ṣe?
4: Aláwọ̀ ni wà á dá.
2: Ilé tí mo sọ pé mi ò ṣe mọ́. Nígbà tí sìmẹ́ǹtì ti ẹ̀ wà ní 2000, mi ò lè rà. Granite, mo kàn wò jókòó, mo jókòó, mo pé ìwọ Ọlọ́run. Ife bàbá lábẹ́ amọ. Ayé ló wà.
0: Engineer kú sí ẹ mo gbádùn ẹ̀rí yẹn. Jẹ́ fi àkókò yìí sọ fún àwọn ọmọ Ọlọ́run wípé ọjọ́ ìbí ìyá alábíyamọ ọ̀la gangan ni àjọyọ̀ rẹ̀. Gbogbo ẹni tó bá débẹ̀ ní ìyá alábíyamọ làwọn fẹ́ fún ní ẹ̀bùn. Ìyẹn bẹ́ẹ̀. Bákan náà ni ọ̀la yìí. Àdúrà tí a ń gbà lọ lórí àpò ọ̀láì náà la máa parí rẹ̀. Tó o bá tí ìbá wa bẹ̀rẹ̀ mú àpò wá tó o bá ti ń bọ̀ ní ọ̀la. Má dẹ̀ gbàgbé omi 5 liter yín tí mo ní kẹ gbé wá ní ọ̀la. Bọ́lẹ̀ ní dálẹ́mọ tó wà ní Ṣẹ́gun Ọ̀tà lógún Ṣèyí. Sọ fún ọlọ́kadà kó gbé lọ sí ṣọ́ọ̀ṣì àwọn ọmọ Fákẹ́yẹ CAC. Aago mẹ́fà ní gbogbo ènìyàn ti débẹ̀ wá jẹun ọmọ o. A dá ọrẹ àánú lórí àkọbílẹ̀ ní àti àwọn ọmọ tó kù. Gbogbo dádì mami gbogbo ènìyàn pátá láàdá lẹ́ni. Iye kíje la lè fi ránṣẹ́. Ìbàjẹ́ 2000, ìbàjẹ́ 1000, ìbàjẹ́ 500 naira. Bọ́n ti wù kó kéré tó, bọ́n ti wù kó pọ̀ tó. Ó ṣe tẹ̀wọ́gbà. Ká lè rí program ìpadà gbọ́ lọ́la. Ẹ̀yin ọmọ bàbá alábìyamọ orí afẹ́fẹ́ tẹ̀ ń gbọ́ mi nílẹ̀ ṣe bí àdúrà wa ń gbà. Ọlọ́run bàbá alábìyamọ o, ààyè ló wà.
5: Hello, hello, prophet. 090-60-57-11-10. Fún ìtẹ̀síwájú ètò yìí, ẹ lè fi ọrẹ sínú account details yìí. 30-34-34-77-14. Lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14. 1-4-7-7-1-4. Fakeye Emmanuel lo ma gbe jade first bank.
0: Abiyamo! A o ni mo boje mo.
6: 89.3 FM, your preferred wholesome radio.
7: The time is 6 a.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
8: Lati ikoni konga agbomobe girege lagu mefa idajilu.

tọ̀ onílé mo bòdè kí n tó wọlé o ajá ò ṣùpá ni mí mo bòdè ọlọ́run bàbá mi torí pé ewúrẹ́ tó wọlé tí ò bòdè ó dẹran àmúṣẹbọ àgùntàn bọlọjọ tó náà wọ ló tí ò bòdè ó dẹran àmúbọ ọṣà kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ o àkọdá ayé àṣẹ̀dá ọ̀run ọba bẹbẹ tó ti ń bẹ káwà ó tó mọ bẹ ọ̀wàwàwà tó ti wà ká tó mọ wà ọlọ́run ọba tí ò lórogún tí ò lọ́bà kan kábíyèsí olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ yàgbóyà á jù ọkùnrin ogun ọba mi aṣòro kọlù bí ògiri gbígbẹ ìwọ náà lọba kan lánàá ọba kan lónìí ọba kan títí ayé kábíyèsí rí ọlọ́run ọlọ́run ọba mi ìbàrẹ́ o àkìn nínú ilé àkìn lójú ogun arúdẹ́dẹ́ ọlá ọba mi arúdẹ́dẹ́ ọlá aláàfin àjọbọ aṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀gọ̀jígọ̀ ẹkùn ọkọ̀ òkè gbóló ìdánẹ̀ tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ mi kábíyèsí rẹ olódùmọ̀rẹ́ ọlọ́run ọba mi ìbàrẹ́ ìwọ ni ògbéni níjà kẹrù ó bo níjà òbẹ́ nìkan jà tọwọ́ bọ gbogbo ara lé lójú ọba mi arúgbó ọjọ́ adàgbàmọ́tì adàgbà.

0: tọ́ a tún ti padà dé gẹ́gẹ́ bí a ṣe kọ̀wé rẹ̀. Ṣé mọ̀ wípé lẹ́ẹ̀kan mo sọ fún yín pé ìròyìn ayọ̀ la mú wá tọ̀ yín wá lóòrọ̀ tòní. A ní àlejò lórí ètò yìí. Bí n bá sì ti gbé èèyàn wá sórí ètò, ó ní láti jẹ́ wípé ohun tí wọ́n mú wá, ohun tí ó ṣe wá láǹfààní ni. Ṣebí Nàìjíríà yìí, àwọn ọ̀nà tá a gbà tá a fi mọ́ ranra wa lọ́wọ́ nù. Bá a bá sọ pé gbogbo nǹkan ó le koko lórílẹ̀-èdè yìí, àwọn kan ń bẹ tó jẹ́ pé Ọlọ́run ó ti ràn wọ́n lọ́wọ́ lábala tiwọn láti máa wá ọ̀nà láti bututu síbi àwọn nǹkan bá ti gbóná gírígírí fún ẹ̀dá. Ẹ jẹ́ ń kọjá lọ sí ọ̀dọ̀ àlejò wa. Torí pé ọ̀dọ̀ wọn gangan, ẹnu wọn gangan lọ̀rọ̀ yóò ti dùn. Ohun tí wọ́n bá sì ti bá wa sọ lónìí, ẹ gbà mí gbọ́, bẹ́ẹ̀ ló ṣe rí. Bẹ́yìn náà bá sì tọwò, ẹ gbà pé rere ni Olúwa. Tọ́ àlejò wa, ẹ káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ lótú, ẹ kúṣẹ́ náà.
0: Ẹ bá mi dárúkọ yín fún
1: àwọn. Orúkọ mi ni Tèmítọ́pẹ́ Ayọ̀délé láti iléeṣẹ́ Multistream TM Limited, èyí tá à ń ṣojú. Èyí tó ń ṣe àgbo jinja herbal extract àti irú antiseptic soap. Odú ni jinja kì ń ṣe àìmọ̀fólókò. Kìrókí kì ń ṣe ní kì ń ṣàná. Àwa wò pé ká tún wá tún dán ọjà wa wò ní iléeṣẹ́ wa bíbí yìí ni. Torí pé àwọn èèyàn á ti máa gbọ́ òkìkí jinja herbal extract.
0: Ibi ẹdẹ wọn ẹ jẹ́ kí n bí yín lè rí ìbéèrè kan. Ẹlẹ́ẹ̀ ti wà tipẹ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Yóò ti tóbi ọdún mélòó?
1: Àti lé ọdún mẹ́ta báyìí.
0: Tẹ́ẹ̀ti wà
1: báyìí.
0: Tẹ́ẹ̀ti ṣe.
1: Tàti ń polówó ìdánilẹ́kọ̀ọ́ àti táwọn èèyàn ṣe kúrò nínú àìsàn àti táwọn túyàn túyàn ṣe lè ní owó ní àpò. Torí pé àìsàn náà ni kéèyàn máa ní owó lápò. Àìsàn ni. Iléeṣẹ́ wa mú nǹkan méjì wá, ìlera àti ọ̀rọ̀.
0: Ìlera àti ọ̀rọ̀. Bóyá ẹ bá ń ṣàlàyé
1: rẹ̀. Fáǹfà náà tó ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́, a dárúkọ ẹnìkan èyí tó jẹ́ kí gbogbo wa máa mọ̀ dáadáa. Ọ̀gá mi ni. Àwọn èèyàn ti máa gbọ́ káàkiri, wọ́n pè ní Efrebo.
0: Efrebo ọ̀gá yín ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Abèṣọ́lọ́.
1: Àjọwà báyìí ni.
0: Abèṣọ́lọ́.
1: Bí ẹ̀gbọ́n àtàbúrò, ọ̀gá mi tún ni. A ṣe wá wò pé ká tún wá dán ibi bí wo pé a ti ń dán oríṣiríṣi àwọn ilé iṣẹ́ wò. Ká tún wá wo ilé iṣẹ́ wa bíbí káwọn èèyàn tó tún jàǹfààní látara ilé iṣẹ́ yìí. Wọ́n ní pé àwọn èèyàn tó ń ṣe àìsàn oríṣiríṣi ní àgọ́ ara wọn. Kán wá dán jinja herbal extract wò. Látara pé bí a ní oríṣiríṣi àwọn àìsàn èyí tá àtún lè dárúkọ, ṣùgbọ́n ìwọ gángan mọ nǹkan tó ń ṣe ẹ́, iléeṣẹ́ yìí ṣe kí ni? Ó ní egbòogi tó máa ń ṣe àtúnṣe àti ìwòsàn fún àgọ́ ara. Torí pé nǹkan kan náà ló bá yàn kan débi iléeṣẹ́ kan. Irú èmi tí mo ń sọ̀rọ̀ yìí, mo ní àìlera kan tẹ́lẹ̀, bá tí mo débẹ̀ mo rí pé rere ni Olúwa. Bọ̀ nígbà tá wá ń tẹ̀síwájú a tún wá rí pé ọ̀rọ̀ tún wà nínú kinní yìí o. Torí olótù kò dá kéèyàn tún ní kóyàn láìsàn kó má wà lówó lọ́wọ́. Tó bá ń ṣàìsàn tó bá tún lówó lọ́wọ́, àìsàn tó tún burú ju ìyẹn tún ni.
0: Béèyàn bá ń ṣàìsàn lára.
1: Tí ò tún ní owó
0: lọ́wọ́. Tí ò tún lówó lọ́wọ́.
1: Àìsàn gidi ni.
0: Àìsàn tó gbọ́mọ
1: kan. Bẹ́ẹ̀ni.
0: Ó ṣe kú pààyàn.
1: Bẹ́ẹ̀ni.
0: Àbíyèsí.
1: Ṣùgbọ́n ìwọ̀n bá téèyàn bá ti wá ní téèyàn ń pè ní owó ní àpò. Téèyàn bá rí àìsàn gan, èèyàn lè ṣe kí ni? Wà á lè dojúkọ òun ní iléeṣẹ́ ìmúwa èyí tá à ń pè ní Multistream TM Limited. A fẹ́ wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn tá ṣe kúrò nínú àìsàn àti tá ṣe máa ń kúrò nínú kòsíkòsí ní gbogbo ìgbà. Irú pàápàá jùlọ irú àkókò tá a wà yìí, èèyàn gbúdọ̀ ní àwọn oríṣiríṣi ọ̀nà èyí tó fi ń wọlé òun ní iléeṣẹ́ ìmúwa. Ọgọ́sì tó oṣù bíi méjì mẹ́ta tó ń bọ̀ sí, iléeṣẹ́ yìí máa ṣe third car award fún àwọn tó jẹ́ pé wọ́n ti ṣe akitiyan, wọ́n ti gbìyànjú. Wọ́n máa sọ pé o ti ṣe dáradára, ọ̀yà wọn náà gba ọkọ̀ ilé. Gèdè ẹ̀ ṣe ọkọ̀ kékeré.
0: Ẹ fa àwọn èèyàn lọ́kọ̀.
1: Bẹ́ẹ̀ni ní ìlú Akwa Ibom ni ti third car world yìí máa ti ṣẹlẹ̀. A ti ṣe Lékòó, wọ́n ti ṣe Lábújá, èyí tẹ́lẹ̀ kẹta tó máa ṣe yìí ìlú Yoni. Kì í ṣe pé kí ẹ já lọ yẹ̀wọ̀n òun ilé rọ.
0: Ẹ jẹ́ ìbí yín lè rí báyìí. Jinja herbal extract. Iṣẹ́ wo gan ni ń ṣe? Ẹ ṣàlàyé ní
1: kókó. Ok, àwọn iṣẹ́ tó ń ṣe àkọ́kọ́, ẹni tó ní ìfúnpá gíga. Abẹ tó ń dojúkọ àìsàn kan tàbí òmíràn bíi rọpá rọmọléegun, arthritis, rheumatism. Àwọn àìsàn yẹn bóyá ojú ń dùn mí ni àbí mi ò lè rìn dáadáa. Oríṣiríṣi àwọn àìsàn èyí tẹ́mi gan ti bá pàdé tí mo wò pé irọ́ ni. tell me baba ba office wa gamani e wo opelope kini ani baba to je pe prostate problem ni o di di retired police officer ton ti special operation fun lata rajin ja yi won gba iwosan ti ma so fun me baba yen ojojumo baba yen ta product ko si agbalagba bi 70 plus
0: eyin ni ti pe product yin te so yin o nsise fun egun
1: o nsise fun egun
0: eh
1: awon ko ma pe ni gbogbo ni se sugbon lomi ma ni ran ni sugbon to ba wa si dani leko a ma salaye a jo ma yanan na pe bawo lo se je ti won na ba wa ri wa pada wa ba ni ile ise wells road pe a o tona so
0: bi n ba gbo yin dada o dabi pe fe fa won eyan ni wo ti won o fi ma peja ni
1: be ni
0: ke se pe fe fun won
1: leja irohun
0: e fe ko awon eyan
1: to se peja gangan
0: bi won se ma se fun ra won
1: be ni be ni
0: se te ba wa ko won tan awon te kon awon na lori ofe lati ma se lati ma ta
1: won ti di won ti da duro niyan olukaluku ti da duro nkan si le se gba niyan
0: atemi ba wa sojo yin ti mo wa
1: ko da duro e ti wo te ba ti wo lo company te register pelu company eyin na le se to ba win o do e lanfani ati gba owo tori osose ni le se ma sanwo every Friday
0: mo ma fun adowo
1: be ni every Friday o da bi en to si shop ni to de si se to ye ko se ninu shop e lojojumo amata o da bi en to ma si shop to ma wa pa shop de e mo pelu eni o le rowo
0: eyo
1: iyan tun mo se pe pelu igbiyanju e ile ise to lo se to lati ma fun e ni owo lo sose are to gba 2 million lose
0: eh
1: are to gba 1 million lose
0: 2 million
1: be ni
0: lose kan
1: e lo se iwadi dada
0: awon
1: to gbo mi to ma si gbori won ma so pe be ni
0: abeso lodumare laarin ose kan
1: be ni
0: eyin ti fun apere ni se
1: eyin
0: wa sibi danilekun yin emi na wa keko awon ohun elo te eyin o ma lo lati fi pe lo nkan bo ni o se mo re
1: eyin o nilo lo elo to poju bi o se pe keyan fi okan si ka je ni phone lowo ta fi ma operate o je le bayan soro
0: lati le ise eyin o lati mo ri ohun gbogbo abise olohun
1: abise lo tori la se fe se danileko ni ola
0: lola ode yi
1: ola ode oni after church
0: lago
1: mi meta
0: ago meta
1: yo ago meta beni
0: kai
1: la ma se danileko yen ni orita to ba mo olowo fun ni orita ta ba sokale ni junction nu adelabu bi pa nlo ona odona elewe a ma ri
0: e fi challenge juwe to la lo mi owo pe orita abo ni
1: orita challenge
0: okay
1: ta ba si sokale ni junction adelabu market o popular dada
0: ka pe gogo eyan ti e wa de challenge bayi lati challenge e fi juwe
1: lati challenge a ma wo maruwa to nlo sorita challenge a ma bole ni junction orita ta ba ti junction orita bi ta won lokada ma nduro si dada ni bi junction adelabu o lo si ona to gba lo sona odona lewe ta le jade si taska bo wa ni rinju lati junction yen ile kefa ni lapo alafia
0: teyan ba nbo lati boya bi new garage nbo
1: lati new garage yen ma bole na ni junction orita na ni te ba ti bole ti mo se juwe ko ti e soro ati damo
0: so o form owo lecture
1: yen ofe ni wole o
0: ofe ni wole
1: ofe ni wole asu ma se awon nkan kan fa awon to ba wa akoko ni pe awon ti o ba mu jinja re won lori ofe ati mu jinja
0: lola yi
1: lai sanwo la lola ode ni
0: emi le kokko ri me
1: elekeji ni pe awon to ba se nkan ta ba ni kan se
0: eyo
1: won ma ri owo ni Friday lati ile ise yi ki ise mi mu ma san egbo oruko ile ise yen lekan si multi stream cm limited won ma gbowo nbe eleketa tun ni pe awon ta ba ni kan se nkan to se won lori ofe ati gbowo moto pada si le won o da wa loju
0: se lola yi na
1: lola ode ni
0: bi e ba ti ni ko won se nkan
1: be ni ta ba ni ke se ta la sile pe ke bayi ni bayi na se se o o je se ko fe bere awa na se ton lati se ki lati sugba ire to ba fe se be lati moke
0: abise olohun olohun mo ran yin lati gbe awon eyan ko nu ose ni
1: be ni
0: abise olohun mo mo wi pe awon eyan na tin gbo baye eyi da bi anfani lati kuro ninu ose ati ise e ri pe mo mo nso nkan kan eyin eyan te si nigbagbo ninu wa wi pe bi emi ba gbe eyan wa sori eto e gba be confirm ni be ba towo eyin go ri wi pe rere ni olohun bawon eyan ba nbo lola kini ki won ma mu bo
1: koko mu phone won dani o je ba won won le mu wo dani sinu apo ipamo won to ba wa won won ki se number 2 last number 5 ke le mo pe o da wa loju
0: gbogbo nkan ta fe se lola ofe ni
1: ofe ni
0: kai ki nkan wa lasan
1: te ko wa
0: ki se ma mu phone me bo
1: ma mu phone bo to ni data
0: ko ye mu bi n ba tu se nkan te ni ki n se into gbowo
1: be ni be ni
0: abisi olorun
1: gbowo e ti ma mu jinja yen lo fe tan so
0: jinja o fe
1: be ni
0: kai o ya e ba n pe phone number
1: e number te ma pe te ba tin ba bi ti ona daru o ni 080 2 4 0 8 0 2 4 6 5 6 5 2 2 1 5 1 5
0: Oh
1: yeah, bantu. If you want to see my 080 0 80 0 84 24 65 65 22 22 1 5 1 5 Benny.
0: To mo mo wi pe opolopo awon eyan lo ti gbo yin bayi o si dabi anfani lati so yan do loro yato si wi pe yo tu ni lera pipe yo tu lowo lako o dabi tu iwon nu
1: Benny tu iwon
0: e ma reti emi na lola lati olodumare lati olola ago meta e ba nju e ona fawon eyan
1: se ba ti sokale ni orita Adelabu market Adelabu market ona ton lo bi pa lo do ni lewe
0: eyo
1: e ba ti bere olowo for shopping complex complex to wa legbe olowo for ton pe ni Davis Moye ibe gogo lati fe se shop 21 ko somebody want ta ginger somebody want ta
0: bo go eyin ti e n gbo won bo ye ni awon ibere te to fe bi won lere ni koko number won na ni e pe won si
1: won na ni WhatsApp number
0: oni WhatsApp number yin elomi o mo pe WhatsApp number ni e tun pe lekan si
1: 080
0: e mo rushi rushi akole wa
1: 080 080 2 4 2 4 6 5 6 5 2 2 2 2 1 5 1 5
0: mo ni gbagbo wi pe awon eyan mo pe yin ni alataga won mo fi iwe ranse si lori WhatsApp ba kan na lasi olodumare yo rorun o
1: e se
0: olotun ojo ni tin.

0: àníyàn àgbàdo lẹ́bí kíkì bẹ́ẹ̀ sí níta ládùúgbò ẹran yín lọ́wọ́ ẹwà kan ṣe àní bínú torí kò jẹ wá ní nǹkan ṣùgbọ́n ẹ̀yìn tó jẹ́ pé ọwọ́ yín ni ọ̀rọ̀ ìlú wà ẹwàá wà sòsòsòsùn láti
1: ọwọ́ wọn ní ọ̀rọ̀ ìlú wà
0: pátápátá ẹwàá wà sòsòsòsùn látòkè délẹ̀ ẹni àlọ́ máa takúlé wà láọ̀rọ̀ ẹni aláìdáná ká kúrò ń bẹ́ẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ agbẹnusọ ní sàn-án-sàn fún ààrẹ báyọ̀ ọ̀nà onúgà ó ní wípé àwọn kan pariwo pé ìṣẹ́ wà nàìjíríà lòun oríṣẹ́ tó wà nàìjíríà ṣèbí ń pa àwọn nàìjíríà ẹlẹ́bí ò pa àwọn nàìjíríà àwọn èèyàn kan máa ń pariwo àwọn olóṣèlú ló ń pariwo pé ebi wà ń lù ú pé ó láwọn èèyàn ń bá àwọn ṣiṣẹ́ ó lóun adẹ́ bí wọ́n pé ẹwà èèyàn ara bí ṣèbí wà ń lù ú ó kúrò lórí yẹn wọn bọ sórí ọrọ ètò ààbò wọn ní pé ṣe rí ọrọ ètò ààbò yẹn àwọn èèyàn ló ń yọra wọn lẹnu ó ní tó máa wọn jiyàn gbé bí kan báyìí wọn kà wò ó ní pé gbogbo.

0: sórí Heineck padà mọ gbèsè. Ǹjẹ́ yìí mọ̀ pé owó tó yẹ kí Heineck gbà láti fi ṣe ètò ìdìbò tó ń bọ̀ yìí owó yẹn pọ̀ lóòótọ́ bíi tírílíọ̀nù kan ni kọ́dá fi ṣe òye mi.
1: Ṣùgbọ́n ló lẹ́ni wọ́n fẹ́ gbà.
0: Tírí mọ̀dà tírí Mísì yìí ni wọ́n fẹ́ gbà láti fi ṣe ètò ìdìbò fún yín kẹ́ ba lè yan ààrẹ àtàwọn gómìnà àtàwọn aṣòfin yín.
1: Àwọn náà fẹ́ káàtì ẹ̀.
0: Mi ò wá mọ̀ o.
1: Lábala ti bẹ̀
0: mi ò ti ara mọ̀.
1: Kàbíyèsí.
0: Ṣùgbọ́n nǹkan tó wá dẹ́rù bàmí bẹ̀rẹ̀ ni pé wọ́n láwọn tí kọ́bọ̀ gbàlé ni. Ó dẹ̀ yẹ kan ti máa tẹ àwọn nǹkan kan sílẹ̀ bíi káàdì yẹ kí káàdì ti máa jáde. Àwọn tó ṣe fẹ́ gba káàdì. Ṣèwọ́n kan forúkọ sílẹ̀ káàdì ò tí ì máa jáde. Ẹ kan ti máa ṣe yẹn. Kódà àwọn kan kan wà bí irú ike tó fi máa dìbò báyẹ kan ti máa ṣètò ẹ̀ sílẹ̀.
1: Ìgbà tí irú nǹkan bá wọn ṣẹlẹ̀ báyìí ṣé ò ní jẹ́ kí ètò ìdìbò kó mẹ́ẹ̀ kó pàkàṣọ.
0: Tó bá lọ di wìrìwìrìwìrì lójijì ó lè léwu.
1: Àbèṣe ṣé kò sówó ńlẹ̀ ni.
0: Kò ṣe ní sówó ńlẹ̀. Àìsówó ńlẹ̀ ló fẹ́ mú wa bọ́ sórí ọ̀rọ̀
1: sísì. Ẹ fẹ́ lọ yáwó mọ yáwó mọ sáà sí gbogbo.
0: Bẹ́ẹ̀ ṣe báyìí tàbá ṣà ń lọ ẹ máa wẹ̀ yín o. Wọ́n lọ náwọ́ gan yín.
1: Àbèṣe ọlọ́dọ̀.
0: Tẹ́lẹ̀ àrò bí àwọn ará China ló máa náwọ́ gan yín ni ṣùgbọ́n àwọn tó ń jà láti náwọ́ gan yín báyìí gan jẹ́ ti wá pọ̀. Ẹ̀dá mọ̀ bóyá bóyá lọ́n fẹ́ gba bẹ̀rẹ̀ yín lọ́wọ́ ni. Ká ní China nìkan ló ń lé yín tẹ́lẹ̀ ni. Ó máa rọrùn fún China láti lé yín. Ṣùgbọ́n báyìí UAE náà ti ń lé yín. So kó wàá jẹ́ pé ibi táwọn tó fẹ́ lé ní lọ́pàá kí ń bára wọn jà ìyẹn á ti fẹsẹ̀ fẹ́ ń tiyín. So ààrẹ ń ṣe dáadáa bẹ̀rẹ̀ wọ́n ní master strategist lárẹ́ bẹ́yà strategist lárẹ́ fẹ́ gbé kalẹ̀ nìyẹn pàjọ́ bára China ló máa mú wa tó máa ti ń jà ẹ̀wọ̀n yìí náà dẹ̀rẹ́ ti fẹsẹ̀ ẹ ti bẹsẹ̀ lọ́wẹ́. Owó kan wà tí Nàìjíríà ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí owó yẹn $5 billion ni.
1: $5 billion
0: Bẹ́rẹ̀ only.
1: Àbíyèsí.
0: Ewu tó wà nínú owó yẹn gangan ni wípé kì í ṣe wípé a máa gba owó àdáwó padà. Wọ́n máa fún wa lówó. Wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso àwọn ohun ìní Nàìjíríà kọ̀ọ̀kan fúnra wọn. Àwọn la máa yé eré ẹ̀ tó owó yẹn fi máa pé.
1: Kàbíyèsí.
0: Tó bá ti wá pé tán àwọn àdá padà fún wa.
1: Kàbíyèsí.
0: Àmọ́ tí wọ́n gbé fún wọn báyìí bóyá NNPC ni. Bóyá customs ni. Bóyá NUPRC ni. Bóyá revenue service ni. Bóyá SORC náà fi dúró ní àmà. Ló ṣàdá lórí wípé fúnra wọn asset country o àwọn ni wọ́n máa manage tó wọ́n yẹn fi máa gbé. Níbi tí kìíní ìléwùdé kìíní gan paru ẹ̀ má dẹ̀ wá IMF. IMF tẹ́lẹ̀ mímọ̀ pé wọ́n ṣọ́ rẹ̀ wá. Wọ́n paru ẹ̀ má dẹ̀ ó léwu fún yín. Gbogbo àwọn yẹn àtìkù náà pariwo lọ́tọ̀ náà pa tọ́ ẹ má ṣe kíní yìí ṣùgbọ́n ariwo lásán la pa o. Nígbà tó máa fi di àná mo rí dájú ṣaka wípé nínú 5 yẹn 1.5 ti wọlé sí Nàìjíríà. Ìbéèrè wa ni pé kí là ń fowó ṣe.
1: Kí là ń fowó ṣe.
0: Kí là ń fowó ṣe. Ẹ ká mú lórí FIRS mo sọ̀rọ̀ yẹn lánàá mo sọ́lá rẹ̀ mo tún fẹ́ tún sọ. Ìyẹn owó tá à ń pa láti paṣẹ owó orí. Ọdún 2022 January to December apá 10.1 trillion lórí tax.
1: 10.1
0: trillion 2022 nìyẹn ìṣèjọba Buhari tó ṣe kan ọdún tó ṣe kulẹ̀ ṣẹ́mọ̀ kó ló parí December. Ẹ̀yin wá bí wípé lo ni apá nípasẹ̀ tax lọ́dún tó lọ.
1: Ẹ̀yin ẹ ṣáà wò.
0: 28.3 trillion. Síbẹ̀ náà.
1: Ẹ dọ́nà ẹ ṣàlàyé tax dáadáa.
0: Owó orí bẹ́ẹ̀ ni.
1: Tí wọ́n ń gbà lórí ìtẹ́
0: mẹ́ta. Pẹ̀lú gọ́lọ́. Nígbà ayé Buhari 28.3
1: trillion.
0: Nígbà ayé Buhari 10.1 ọ̀nà gbàdá wàwà. Nígbà ayé Bàbá Jágà bá 28.3. Ó ń lọ sí ìlọ́pọ̀ mẹ́ta. Síbẹ̀ náà owó tí Buhari yóò yára ya kiri o. Owó tíjọba ìtìyẹ́ láàrin ọdún mẹ́ta. Owó tí Nàìjíríà yá láti 1960. Ọdún 65 years. Ṣẹ́ǹgbọ́n mi o tó tẹ̀lé 1960 yẹn owó tí wọ́n yá láàrin 55 years yẹn kò tó owó tí Tinubu yá láàrin 3 years.
1: Olóyè Lẹ́kàn sọ ni wọ́n ní káyáwó kìí ṣẹ̀ṣẹ̀.
0: Kìí ṣẹ̀ṣẹ̀.
1: Àmọ́ kí là ń fowó
0: ṣe. Ìbéèrè bẹ̀ nìyẹn. Kí mi lè ṣe máa ń sọ tó bá nípele Gẹ̀ẹ́sì ìyáwó báyìí ẹ lè bú wọn torí wọn lọ́wọ́ àlùmọ́nì. Ṣùgbọ́n Nàìjíríà.
1: Wọ́n sì fi ń ṣe nǹkan tó nítumọ̀ nú ayé àwọn tí wọ́n ń yè lówó.
0: Ṣé ń ṣeré ni. Ṣùgbọ́n àwa ń tiwa a ní nǹkan tó di ohun ọ̀fẹ́ fún wa ipò àlùmọ́nì lójoojúmọ́. Lójoojúmọ́ síbẹ̀ à ń yáwó ju àwọn tí ò ní nǹkan àlùmọ́nì lọ.
1: ibere kan mo mon saba abere o tori pe n ba n gbogbo awon oro yi an yawo lotun an yawo lose sibe sibe eku oke bi eku are tu di re bi asa awon kan won ni e se gbogbo e se gbogbo e
0: na are tu di se ri won he
1: awon mo mi o mo we tin je won he tu di baun e oluye le kan san ni ibere ti mo n ba so kan temi
0: mo n ta wa ta se nu yin
1: wi pe se awon adari wa se won mo mo se be ni abi kini un bi won se fe se ni oye won
0: ese ti oro ba da bayi
1: eyo
0: ewo bo se n se akoso aye ara won se o ba se n se ti wa ki lo ye kan se funra won ti won se to ba sele wi pe won ni be ka wa mo ma din popof lebe tuti
1: ati boli
0: ati boli kala won na
1: yin se won ni e mo yan pa si
0: wala e granot ba ni nkan tan so
1: boli atepa
0: ka ni wi pe
1: eni si feran boli atepa
0: ibi to ti e ti wa yen boli ti won boli olowo nla ni ki se boli tan je
1: ni ji eni fresh ni a ho fresh yo
0: boli tan je lodo ti won yen
1: eyo
0: boli yen o boli na pe o ṣugbọn ida to je boli be ko ju bi ida ogbon lo awon eja tutu ti won yan won yan lo fo oro ta wa ka ta mi ti wa fa ta pa to kede le bayi
1: ka
0: ma gbe se du e
1: kai kai
0: o ma ye je e je ba n den bi digi
1: ni abe ri baba
0: ki won si ka ni wi pe bi eyin se ni ka lo ma yan boli yen leyin na yan

0: kamọ́lá tó rí ọ̀rọ̀ ààrẹ
1: ok
0: àti àwọn aṣòfin wa ààrẹ nípò fẹ́ tún lọ́dà ń bára kìí ṣe 4 billion ilé igbákejì ààrẹ 21 billion wọ́n fẹ́ ra ọkọ̀ ojú omi láti ń ṣe fàájì ìyẹn náà lọ bílíọ̀nù gbé bílíọ̀nù pọn a sọ̀rọ̀ kí wọ́n fẹ́ tún ṣe ìyàwó ààrẹ tó ń sọ̀rọ̀ dáadáa lẹ́nu yìí 1.5 billion owó wa náà fi ra ọkọ̀ sídìí ẹ̀
1: wọ́n rọ ọkọ̀ fún ìyàwó
0: ààrẹ 1.5 billion naira wa náà fi ra ọkọ̀ sídìí ẹ̀ òun ló wá ń sọ fáwa pé ká lọ máa yẹ gúgúrú àtẹ̀pà
1: ẹdùn náà o 1.5 billion tẹ́ni wọ́n fi rọkọ̀ sídìí ìyàwó ààrẹ mọ̀mọ́ sọ̀rọ̀ kan àbí èmi ni ọ̀gá
0: àwọn olówó
1: nígbà wọn fẹ́ jẹ
0: fáwọn òwà owó wa
1: fáwọn òwà owó wa
0: ìbéèrè tí mo fẹ́ bi àwọn méje tọ́kọ àti ìyàwó wọn ni pé kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ń gbàṣẹ ìjọba kí wọ́n pọ́blíṣì àkáǹtì wọn wọ́n dẹ̀ sọ tó wà ń bẹ ti wá
1: bí mọ̀mọ́ ṣe ṣọ́njọ́ sí fáwọn ò nílò owó wa
0: àníṣẹ́ kan publish account statement wọn kan gbèsè ta ìwé tó wílé tiwa kan sọ kan mọ̀ láti ibẹ̀.
1: olóyè lẹ́kàn sọ ní mo mọ̀ láìnà mí lẹ́mi ò mọ̀ lé pàdé mọ́.
0: àní 1.5 billion ọ̀rọ̀
1: sí mọ̀mọ́ sì gbà á.
0: ẹ sọ pé
1: wọ́n sì láwọn ò nílò owó wa.
0: má náà ni látòkè wa wọ́n kàn kọ́ sọ́lọ́run lọ́wọ́ kọ́ tí mo ń sọ
1: yìí. ìyọ́n ni pé tólóṣèlú bá sọ̀rọ̀ fún yín kẹ́ ẹ kó gbé tí ọ̀tún wọlé.
0: kó má ti wọlé rárá.
1: kó gbà tó sì
0: jáde. àní kó má wọlé rárá sẹ́. pàápàá jùlọ àwọn olóṣù kan tá a mọ orúwà tó wà lọ́wọ́ wọn. nǹkan tí èmi ń sọ ni pé àǹfààní bẹ́ẹ̀ lẹ́yìn ṣe fúnra yín. àwọn aṣòfin ọkọ̀ 160 million. lẹ́yìn ìyẹn housing allowance wà. furniture allowance wa newspaper allowance wa kò sí ifá wardrobe owó aṣọ wọn fún wọn àwa wọn ni ká máa pààyàn mọ 70,000 lóṣooṣù. ìyẹn ti máa ṣe ọ̀rọ̀ tá a sọ ètò ìjà síbi kan ìpínlẹ̀ taraba nǹkan burúkú já èyí ó ṣẹlẹ̀ rẹ̀ àwọn olóṣèlú wa ò ní tìjú wọn à ní tìjú bó tilẹ̀ òkò kéré mọ́ ǹjẹ́ ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́jẹ́ la wà lórí èdè nàìjíríà wọn. gbogbo wa la mọ̀ wípé owó òṣìṣẹ́ tó kéré jù nàìjíríà léni yìí 70,000 ló yẹ kó jẹ́ bí àṣà àwọn ará Èkìtì 70 pa ló yẹ kó jẹ́ kì í ṣe pé owó òṣìṣẹ́ gbogbo òṣìṣẹ́ o èyí tó kéré jù wọ́n lè ti tọwọ́ bọ̀ wí òfin tábà ara ẹnikẹ́ni tó san owó tó kéré sí 70,000 yẹn o kàn tí mọ́lé lójú ẹsẹ̀ nítorí nǹkan tó ṣe lòdì sófin àwọn tó ń gbálẹ̀ nípínlẹ̀ taraba owó tí ò dára rárá náà sọ fún wọn 15,500 ni wọn kò lè wọn lọ́wọ́ níparí oṣù torí mo gbọ́ tí yàrá kan pè wọlé nínú àwọn ètò kan tẹ́ máa ń ṣe lórí ìkànnì yìí tí yàrá ẹni pé ṣówó ojoojúmọ́ nìyẹn ni kì í ṣe owó ọ̀sẹ̀ owó oṣù ǹjẹ́ wàá mọ bàbá ń bá rí ẹ̀ bẹ́ẹ̀ pé wọn tí ì ṣe ìbàjẹ́ tó wọn tún gé 15,000 láti sálárì tó jẹ́ sálárì tí wọ́n sọ fáwọn òṣìṣẹ́ wọn ní taraba wọn tún gé láti 15,000 yẹn wọ́n gé lọ sí 10,000 odidi oṣù kan kéèyàn máa ṣe ojoojúmọ́ iṣẹ́ agbálẹ̀ ní odidi oṣù kan 10,000 lẹ wá fún un nígbà tán máa sọ̀rọ̀ wọ́n lè ń ṣùgbà tẹ́lọ́rùn kó gbalẹ̀ lọ. ṣẹ́pọ̀ wọn mọ̀ kọ́tà ṣe wọ́n ti da iṣẹ́ burúkú sí ìgboro 15,000 lẹ fún tẹ̀tẹ̀lẹ̀ owó tí ò bẹ̀tì mú rárá ẹ̀tú gé sí 10,000 ẹ̀tú wà lánà pàkà ẹni pé ẹ̀tú wà tẹ́lọ́rùn kò fi ṣẹlẹ̀ kò máa lọlé ṣẹ́pọ̀ dájú gbà làwọn aráàlú bẹ́ẹ̀ nìkan ṣe máa ń sọ̀rọ̀ a ní alòdì sí kristi làwọn aráàlú.
1: asòdì sí kristi
0: antichrist
1: abẹ́sí olódùmarè tọ́ ọmọ nàìjíríà
0: dajáre náà pẹ̀lú ìyẹn bẹ́ẹ̀ nínú lárúbáwá
1: olóyè lẹ́kàn sán ni a mọ̀ sọ wípé ẹ̀yin ọmọ nàìjíríà ò dọ̀wọ́ yín o 2027 ò di ọwọ́ yín o ẹja sí ojú òpó lẹ̀ fún àwọn èèyàn wa láti lé láti dá sọ̀rọ̀ yìí àkọ́kọ́ rèé ẹ dákun wọ́n ní kárìnká pọ̀ ìyẹnì ìyẹnì bí ẹgbẹ́ òṣèlú a b c d tó bá dé sẹ́ẹ̀dì bí wọ́n bá kóra wọn tí wọ́n yọ sí bọ̀m̀bọ̀ ṣèbó ń kálukú ní òpolówó ọjà rẹ̀
0: bẹ́ẹ̀ ni ó bá kù sí àwọn láti ra já wọn láti má ra já wọn.
1: àmọ́ bí ọ̀rọ̀ ti wá di wípé ìwọ gbé ìṣọ́ tiẹ̀ kó hàn yín o àmọ́ tó gbábẹ̀yẹ torí pé sí èsì pé igbá rẹ̀ ti fẹ́ máa wọjú ṣe mọ̀ pé nígbà míì bí èèyàn bá tó gbá tí bí èèyàn bá ti fẹ́ máa wọjú.

0: ìbẹ̀lẹ̀ kó abẹ́rẹ́ ọ̀tẹ̀ abẹ́rẹ́.
1: Bóyá àwọn kan sì ní agbára lórí inú ọjà.
0: Nǹkan tó ń ṣẹlẹ̀
1: gẹ́gẹ́ aláṣẹ inú ọjà.
0: Nǹkan tó ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ sọ̀rọ̀.
1: Ó dàbí pé ṣọ́ọ̀bù rẹ̀
0: sọ̀wọ́nú díẹ̀ sí.
1: Ó ti ń da omi tí ò da sí.
0: Bẹ́ẹ̀ni ana bo metale ma fi on loju le docteur ni ko ma gborun mi ata be ma gbori
1: eh on to jo la fi wo hun awo ro ni ilana riro ni to e je n wa se baye oloye le kan san ni e ja si oju opo le fun awon ara ile lati ba wa da soro yi tori pe on ti mo so re awon omo Nigeria lori on to sele ni Nigeria yi o jo kan wa ni o ba se n je gbese yi se o to ki ati wa soro bi pe e dakun ka mo je mo abi o se n te wa lorun be na ni sa n bi pase re sa to number te pe si re 0916 893 1000 number keji re 0915 333 4893
2: Number Ketario
3: 0911 3 4 8 9 3
2: Hello. Hello, sir.
3: Yes, sir. Alors après ça on est là.
2: Amen ça.
3: Ouais, gars, c'est que ça auto pour la nuit.
2: OK. Qu'est-ce que là ça?
3: Ah, que ça. Et pas oro mama wa first lady.
2: Yes sir.
3: Ni kama ka e pa. Ka de ma ta bo ni. O da. Go opolopo won. Ti da si oro ni so. Opo free education ẹ̀kọ́ ọ̀fẹ́ lọ́pọ̀lọpọ̀ wọ́n máa lọ yẹn wọ́n máa lọ ọ̀kọ́ free education máa ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa lọ ọlọ́jọ́ orí wọn tá ń wò ní sínéètì house of assembly and all those people the majority of them are ọ̀pọ̀lọpọ̀ ti ju 70 years lọ 50 years lọ tó bá pé bẹ́ẹ̀ ni awolowo ṣe gbé kalẹ̀ sá ẹ jọ ṣe civilization education ẹjọ ṣó máa ó máa mú wọn jórí ọ̀fẹ́ tí wọ́n ń jẹ lọ́jọ́ èyí nìta ó lè máa wọn gbé pátán ọ̀fà awolowo kalẹ̀ ẹjọ ìyẹn ń ṣe pátán ọ̀fà awolowo akọ̀fẹ́ fún wọn ṣàkíyèsí ni ìyẹn lọ báyìí ẹjọ ẹlẹ́ẹ̀kejì ìtìkìlẹ̀ ìpáwọ̀ tó kù láyè òṣèlú pátì kan ló máa gbéyàn wọlé lọ́dún yìí o gẹ́gẹ́ bí ìbọ̀dánù olóyè sọ ni ṣe sọ pátì kan ló máa gbéyàn wọlé o ẹlòmí máa wà ní APC kó máa wọlé ẹlòmí àwọn pátákì ẹgbórúkọ ẹ̀mí á wọlé
2: bẹ́ẹ̀ ni
3: sir kò yé èèyàn ní ìsinmi yàn pátì kan ló máa gbéyàn wọlé o ẹ máa tẹ̀síwájú kí ni
2: báwo tó kù láyé sọ. Hello. Yes, sir. Ẹ̀kọ́ ara sọ.
3: Hello.
2: Yes, sir.
3: Atọ́kùn.
2: Bàbá ẹ̀kọ́ ara sọ.
3: Ẹ̀kọ́ ara o.
2: Yes, sir. Bá Bọ́lárin wá.
3: Hello.
2: Hello, sir. À ń gbọ́ yín, sir.
3: Mo kí wa.
2: Yes, sir.
3: Olóyè Sani.
2: Bàbá mi, ẹ̀kọ́ ara sọ.
3: Ọkọ̀ bí mọ́. Àyìnbá Bọ́lárin bá ta pẹ́ ta rọ́là.
2: Yes, sir.
3: Mo kí ni ẹ̀kọ́ àyìnbá.
2: Iṣẹ́ ìlú ni sá.
3: Ìyàwó rẹ̀ dẹ̀ sọ̀rọ̀ dáadáa o. Ìmọ̀ràn tó gbà wá ìmọ̀ràn gidi. Ta ìyàwó rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀nà. Ó jẹ́ ẹnitọ̀ ọdún 12 sí 12 aṣòfin àgbà. Ọkọ rẹ̀ jẹ́ gómìnà ọdún 8 nípínlẹ̀ Èkó. Kọ́ tó padà bọ́ sípò ààrẹ. Àwọn tí wàá gbà nímọ̀ràn báyìí kúlíkúlí àkàrà. Àtàgígún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lẹ́sẹ̀
1: bí. Ṣé wọ́n fa àtàgígún sí? Ṣé wọ́n fa àtàgígún sí? Hello.
3: Yorùbá ni ọ́. Àtọ́kùn fún ìgbọ́ mi.
1: Ok, ok. Yorùbá
3: ni ọ́. Ó jọ yé ní àti ẹni. Wọ́n ń pàrokò fún yín ni.
1: Ok, ok.
3: Àrokò náà fún ẹ. Ṣé tó yé bá yé? Tó bá ní ọjọ́ rere pẹ̀lú ara rẹ̀.
4: aroko na pa fun ma bi tubo aina bola na ta se ka ru la
1: esun esun o pe boya baba na fi pe atagigun o se je boli
5: apostu
1: to mr bolaha
5: apostu
1: mr bolaha
5: se wa pa
1: e wo mo wa
5: e kwetu
1: esun
5: pa o ke ni
1: adupe
5: Olóyè Sanni.
2: Honorable Dolly B.
5: Ẹ kú iṣẹ́ takuntakun.
2: Iṣẹ́ ìlú ní sà.
5: Ọlọ́run àwọn àgbà fún yín.
2: Àmì àwọn àgbà fún ìlú wa.
5: Ọlọ́run àwọn àgbà fún bóyá sọ̀rọ̀ náà.
1: Àmì ẹ̀lọ́.
5: Ṣé rí arábìnrin tí ń sọ̀sọ̀kúsọ̀ yìí? Ó ti rọ́nà tàbá ìjà ni. Wọ́n ò ṣe é fi ẹgbẹ́ mi ṣe ní nǹkan tó padà fún Niger. Dọ́lọ̀
2: gbogbo
5: àwọn iléeṣẹ́ ńláńlá. Wọ́n sí technology school káwọn èèyàn ríṣẹ́ kán sókú ẹ̀ kó wọ̀n sí yẹn. Wọ́n fẹ́ kọ́ lọ máa ta. Ẹnìkan àti mọ̀tà tó ta kúlíkúlí owó olóko àti kí wọ́n máa ń yá iná lófin kò rí kí ẹnìkan ń bẹ̀. Èlé àwọn tẹ́kọ̀ọ́ kúlíkúlí ẹ̀kan sìn 100 naira. Wọ́n ń ta kúlíkúlí ẹ̀kan sìn yìí. Ọmọ ẹ̀ àti alọ́jà ogun ọ̀sìn máa ta kúlíkúlí. Wọ́n fi ṣe kú dẹ̀ káwọn ṣe kọ́ lead by example. So wọ́n á kàn ìjà tẹ̀lé wọn. Ẹ máa ó ti kò mọ nǹkan tó máa sọ mọ́ ni. Lílà kò Nàìjíríà, Ìṣẹ́lí kò Nàìjíríà. Lọ́lọ́pọ̀ Nàìjíríà, kí ni bá fẹ́ ẹgbẹ́ àràbí kí ni wọ́n máa ń pe ìlú ẹ̀kọ́ Nàìjíríà wọ́n
2: ti lọ́pọ̀ wá
5: láàrin wọn ríṣẹ́. Ẹ má dàwọn lóúnjẹ rẹ, àwọn fídíò.
1: Tọ́ ẹ ṣe nílànà wípé ẹṣin iwájú ń tẹ̀yìn wò sáré hàn lídà lead by example.
6: Ẹ̀lọ́ akójú náà.
1: Tọ́ ojú máa yọ.
6: Olúṣẹ́gun lorúkọ tèmi láti Ringroad Ìbàdàn.
1: Láti Ringroad, ẹ mọ̀ káàbọ̀.
6: Iléeṣẹ́ wọ́ọ̀bù nípa ọ̀rọ̀ ìṣèlú orílẹ̀-èdè nàìjíríà ṣe rántí pé ghana wọn wá sí bí bóyá bí ọdún kan àbọ̀ sí wọn ní ètò táwa fi ṣe bí wọn ṣe ń yànnà sípò yẹn pé tẹ̀ràn lọ́run tó náà làwọn lò tó dẹ̀ wọlé àwọn ò ṣe kí ń jà lórí tiwọn náà nígbà tí wọn ò pò ẹgbẹ́ nǹkan tẹ̀mí rò ní tí ẹgbẹ́ wọn bá jẹ́ wọn yapa nàìjíríà gangan lórí fọ́ọ̀t tó yẹ kó máa mọ àwọn ẹlòmíì tẹ̀ ń gbọ́
1: láti
6: sẹ́ǹgbọ́ mi dáadáa
1: àdọ́yé
6: ẹgbẹ́ tó bá wọlé wọ́n bá rí àwọn kan tó yẹ pé wọ́n sì lè rí lò láwọn ẹgbẹ́ ẹ̀ ká fi yanjú nàìjíríà ni pápá ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n máa ń lo ìjọ lóyìnbó pé tí kan bá ti fìdí rẹmi a ní wò méjì on governance nǹkan tí gbogbo wọn máa ń ṣe yẹn ká ní wọ́n rò sí nàìjíríà tí wọ́n bá rí àwọn tó ń pè ní technocrat náà wọ́n máa ń yàn wọ́n ni pé àwọn ilé ọlọ́pọlọ pípé ni wọ́n kì í sọ̀rọ̀ ẹ̀yà àbẹ́sì mọ́ torí ní àwùjọ àgbáyé wọ́n wò wá bẹ́ẹ̀ ni pé àwòrẹ́rìn àwòráwá ní àwòrẹ́rìn ni ó. Tó ti yẹn ẹgbẹ́ ká tètè tọ́jú nàìjíríà project ni tí gbogbo wa ka lè jọ tí èbí tó ògo tọ́lọ́run ti fi ya mọ́. Àwọn olórin wa dá wọ́n rà wá ń ta ṣùgbọ́n àwùjọ láàrin ara wa àkàrà wa kó pé ká pé. Láti jẹ́ ra wa sí kalẹ̀ máa ra nǹkan tó bá ṣe nàìjíríà ṣé ilé orílẹ̀-èdè yìí sì dá.
1: Kìnìún ti rè ó ti rè tó ẹṣọ wọn ní ká mọ yẹra wa sí ká sì mọ pọn ara wa lé bó fi léun yọ ẹlò.
5: Apostle on the hair.
1: Tọ ojú ọmọ ní tìyín o.
5: Ẹ káàrọ.
1: Ẹ mọ̀ káàrọ sá o.
5: Brother mi.
2: Bàbá.
5: Àná mi.
2: Yes sir. Mọ̀mọ̀dìgè.
5: Mọ̀mọ̀dìgè
2: ló sọ. Bẹ́ẹ̀ mo mọ̀ báyìí ní sá.
1: Kọ́mọ̀dìgè wọ́n sẹ̀mí.
2: Ló bá tán.
5: Lórí ọ̀rọ̀ bá dé ni
1: ẹ o. Ẹyin náà mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀ ẹ mọ̀.
5: Ẹni bínú ni. Àwọn tó gbẹnu sí kúkú gbẹnu sí ní West Radio.
2: Ẹ
1: já fi lẹ́yìn ètò lẹ́yìn ètò lẹ́yìn ètò.
5: Ok. Ẹ ṣe ṣe rí òfin ní Nàìjíríà ni ìyàwó ààrẹ tẹ̀lé o. Freedom of speech. Ní tó bá wẹ lẹ́nu. Ló lè fẹ́ nu ẹ sọ.
1: Kàbíyèsí.
5: Kó má dàbí pé ìyàwó ààrẹ náà kàn wà fún ọ̀sọ̀rọ̀ jáde. O ní wọ́n fi ní ká lọ máa ta egúngúrú àti kìnìún ẹni kan ní a máa tà ní. Táni ká máa ta bọ̀lì ká máa ta àtàgúngún àbí kílẹ̀pẹ̀. Ìyẹn náà wà òkè ìmọ̀ràn wọn dà àmọ́ kò ṣeé tẹ̀lé. Lórí àárín yẹn tó bá wu Ọlọ́run nínú àánú rẹ̀ yóò ṣe nǹkan tó tọ́ foníkálukú. Ẹ wá béèrè kankan lẹ́ẹ̀kan pé ṣé owó tí Nàìjíríà ń yá tí kò yẹ ká sọ fún àwọn ìjọba wa kékeré kankara ró lórí ẹ̀ ni. A ti ń sọ ti pẹ̀ ṣé wọ́n hàn ọ̀dáhùn ni. Ọlọ́mọ yẹn kan ti fi generation bíi mẹ́ta wa yáwó ní ti báyìí. Ẹ pé àwọn ọmọ tá a bá bí tá a bá bí tá a bá bí ọmọ kan ni wọ́n máa kan gbèsè ẹ lọ.
7: Ọlọ́run ni ya kunu gbese o.
1: Ami Ọlọ́run.
7: Da ko ti gbe nkan bayi sin.
1: To.
7: Awa ta nsoro yi, a lo si le fe ile iwe eko ofe. Eko ofe wa si wa ti 1993. Abi 1992, nigba te mi si lo technical college mi, fun 19, fun 1 naira. Ti o su lo ti mo fi bo. Ni wa mo nkan ta won ti won fi owo to n ya tan la won yawo, amọ nkan to won fi nse. O mọ̀ pé lásìkò bá dé àtásìkò bá tó ọlọ́run ó júwèé ibi tí a rìn sí ìbò tí sì ń bọ̀ yìí ní wọ́n àwọn tó ń sọ ti sọ ìṣọ̀rọ̀ pátì ni ó kàn mọ́ sí kò sí nǹkan tó ń jẹ́ pátì lọ́rọ̀ tèmi o kò sí nǹkan tó ń jẹ́ pátì mọ̀ ẹni tí a bá mọ̀ pé lè ṣe dáadáa ó náà ni a fún ní orí ọ̀fẹ́ láti bọ́ sípò ọlọ́run á dẹ̀ bá wa ṣe àwọn tó ń kààbò wọn ó lè ka ìbò tá a bá dì lásìkò ìgbà náà.
1: Tọ ẹṣun comrade ẹṣun comrade ibi wọn sọrọ sí wọn inú mi sì tó bẹ wípé ọdún 2027 ká mọ dìbò fún ẹgbẹ ká dìbò fún èèyàn ẹni tó bá ti ní àti bọ mọ ṣe bọ
2: rí
1: olóyè lẹkọọ sọ ni ká tó gbé ìpè yìí òní ó jẹ rántí níwájú ọdọ wa ń bi lánàá à ń yáwó owó tá a sì ń yá yìí ó yà á máa fi ṣe nǹkan sílùú láti máa fi dáàbò bò wá
2: ẹgbẹ ìpè yẹn máa ṣàlàyé
1: ká ní ojú ọ̀nà tó dáa ká gbé pè náà àbí
2: máa ṣàlàyé
1: ẹ̀lọ́ o
7: ẹ̀lọ́
1: ẹ̀ káàárọ̀ sá o
7: ẹ̀ káàárọ̀ sá
1: yẹ sá
2: bùrọ̀ olúmìdé ẹ̀kọ́ ọdún mẹ́wàá
1: bùrọ̀ olúmìdé àtẹ́rẹ́ ẹ sáà kú rìn ẹ káàbọ̀ láti òkè òkun tẹ́ lọ
7: ẹ ṣeun ẹ wo gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ sọ gbogbo ẹ pátápátá òun náà ló ṣe kìíní bọ̀ èmi ń wò pé máa ń thought and my own feeling pe iwe ofin Nigeria ko strong to o lo mu ki gbogbo awon kan wonyi o ba ri o se nri ti iwe ofin wa ba strong seri ko si gbogbo kan to ri bayi honestly yo change emi wo boya to ba ye pe omo Nigeria le stand well ní 2027 wọ́n sọ pé kí wọ́n tún constitution Nigeria ṣe kí wọ́n tún ṣe constitution tó yẹ pé yóò mú àwọn adarí wa constitution tó yẹ pé yóò mú àwọn gbogbo tẹ́ bá wo parasata Nigeria pátápátá àwọn local government all our institution ló ti kọ́ so constitution tó yẹ pé yóò mú everybody chẹ́rí kò sẹ́ni tó dá kò dẹ̀ sẹ́ni tí ò dá but abẹ́ òfin o làwọn èèyàn kan sá ìlú ọgọ sí tó yẹ pé àwọn èèyàn fi ṣe ohun tó wù wọn so tí wo fi yìí tó bá yẹ pé wọn lè tán pé ká tún ṣe olúkálukú ó ṣe kí wọn ṣe ní state ní federal ẹ wò nàìjíríà á ní bẹta nàìjíríà mọ owó eléyìí mi ò tí ì ṣúọ bẹta nàìjíríà tó ń bọ.
1: Mo ti fayọ bá àti fayọ òfin a nílò òfin olóyè lẹkọọ sọ ni ìṣẹlẹ tó ṣẹlẹ níwájú ọdọ wa ń bè lánàá ẹja sọrọ nípa rẹ mọ ká tó gbé pè.
2: kò yẹ kó ṣẹlẹ àwọn èèyàn ń bú àwọn tó ń wa kọ lórí títì èmi ò bú wọn ká ní pé ọ̀nà ètò ń lọ dáa ọ̀nà ètò ń bọ̀ dáa ni ṣé wọ́n á yà sẹ́nu ara wọn.
1: Ibi tí mò ń bọ̀ gan-an nù.
2: Ibi tọ́rọ̀ wà nìyẹn bàbá.
1: Páńpẹ́ẹ̀kú burúkú ni.
2: Páńpẹ́ẹ̀kú.
1: Ẹ wo èyí tó wà níbi tó ta náà.
2: Bẹ́ẹ̀ni.
1: Ọjọ́ kan èmi gan ń bọ̀ mo rọ́ọ̀lù gbè láyé.
2: Sharp kan nǹkan. Bẹ́ẹ̀ fẹ́ yí àbẹ̀ lọ sọ́nà bàtà.
1: Orí sì ń fọ́ mi.
2: Orí ò ní fọ́ yín kẹ́.
1: Mo ṣe sọwọ́.
2: Jọjọ
1: ẹ tún sọ bẹẹ ẹ dákun ṣe àwọn ìgbà mi ẹ sì mọ gbọ fínfínfínfín
2: bẹẹni
1: wọn dojú ọna
2: wọn gbàbẹ kọjá wọn kan náà ni wọn lè máa mú kí tẹyin mọ lára bẹẹni mọtò tẹyin ń lò a ṣe gbàrà lọwọ èló lẹra ṣe ẹ fi wí o ní 160 million
1: a kàn ṣe
2: o ti lọ
1: ní ṣe
2: tìyàn ṣe pẹẹ o ṣe rí jẹrẹ nìyẹn o ṣe rí nìyẹn.
1: Bí èèyàn bá rí àwọn mọ́tò èyí tí.
2: Mo rí o, ìkan ti ẹ̀ sọ ni kúrò títí pátápátá. Ó wọ
1: V-Crown.
2: Bẹ́ẹ̀ni.
1: Imú rẹ̀ tẹ̀ báyìí.
2: Bẹ́ẹ̀ni.
1: Ẹ̀yin èèyàn ẹ máa lọ sí West Television lórí Facebook ẹ lọ wò ń bẹ̀ ẹ lọ wo ìṣẹ̀lẹ̀ ń bẹ̀. West Television e te sori Facebook e run ta nso ni be
0: ko ye ko sele titi ti o da lo fa to ma gini yen ninu we temi o ijoba ipinle lo fa kini tori state road ni oro temi
1: state road
0: state road ni
1: eh
0: ijoba ipinle lo fa nkan sele me la na
1: abisi
0: o se ani ani be
1: abisi o lojo mare to ijoba ipinle oyo se njoba yi e ja gbe pe na hello otire won ti gba mo won lenu ijoba ipinle oyo olo ni ona
0: be
1: ni okay hello
8: eyin ti ole karo
1: mama to ko meje re o
8: jabu to ko meje ni e karo e ku program o
1: ami olohun
8: olohun sani
0: iya mi
8: emi gugu fun yin o
0: ami adeyin o ma tomo tomo
8: apostua emi gugu fun yin na o
1: ami olohun ami olohun
8: imara temi o fa wo eyan wa tori gbogbo oro so ki loro
1: okay
8: ni pe won kai o e ti ama sori ti won akabo won ko won kai bo ti won ba ko ti se pe won ka won ni ma fi ndo mi tori ataso ati owo won ni ma fe ni kaka lowo won ni fe ni kaka ni ndo mi won ni ma ju bread no ma to lai seran won ma ju si won pe ta won are bi pa won ma tele won ma sare tele won ibo nka o won ka ibo e wo bata di bo se yi makide nwa ka di to ku ni jona gbogbo e pa papata na ka loju gbogbo wa ba ta duro sibe won ka ibo gbogbo wa ka mo nkan ta nse o ka mo nkan ta se ka ba ba ku sinu oko gbese yi o gbogbo kan ko si nkan kan ta le ri ra mo bayi oni ni ga ti je bayi oni ye ti gbogbo nkan je bayi nje o la fe bo lori eleyi eyin kan nje mo e yo nbi te wa ani ke fun wa dina e ri fun wa eni eleyin ga fe se sola eni to fe se sola de wa se na fun yan oje ka lo number 6 wa o
0: beni mo
8: ibo nka o ki se jo ta ba fe dibo le ka bo si city ka lo ba gba bolu ese je la jo ko si television
0: beni oro ni
8: ka bo si ta
0: beni
8: kaluko lo gba pvc
0: beni
8: si kaluko lo dibo te ni ti o ba ku ki se ise bayi lowo ta duro si ko si ni egbe mo eni ta ri ko le se daada fun wa ti o ti o fa wa yo ninu ya
1: eyo
8: o ni ka lo dibo wa fun on fa 15,000 on fa 20,000 se ba gba domi merin todun merin le fi je
9: hello
1: ah
8: kini ba ba gara pa merin todun merin le fi wo
1: hello
9: hello e ka so
1: e ka ro o ah kini nja wo nu ara won ni o
9: hello sir mo o
1: to e ka ro sa o
9: e ka ro o ni ka se ngo no n ka ibo sugbo awon ojo lo ye ko ma boti to awon ibo yin
1: e ti da ko yin ati
0: ti se ngo lati ringo
9: mo ti so be mo ti da yin mo ti oni mo koko saju mo ni olusegun lati ringo road ibadan awon ojo lo ye ko ma muti to awon ibo yin ise yi ni isun yi bi a se so pe won ti gbe yan gbe yi awon party to gbo won ti n fi awon eyan won si adoc staff inec àwọn yẹn wọn máa ń ṣèyọ wọkọ dọrọ ìṣẹlẹ kí gbogbo èèyàn ti sọ fáwọn ọdaràn táwọn náà lọ gba iṣẹ inec wọn tó máa gbá bọ kiri àwọn òbútọ máa ń kà yẹn náà wọn rí wípé àwọn ballot paper tí wọn bá lò tó bá fà yà ń bẹ wọn máa ń crosse ní kìí ṣe kó máa fà wá fi red bible crosse wọn rí pé gbogbo kíní ẹwọn lè lọ dá padà sínú mọtò àwọn ìdáko torí inec gan ní mọtò báyìí àwọn bọọsì tó ń rẹǹt àwọn union yẹn náà wọn lè ṣọwọ kọ dọrọ gbẹ́jẹ́ pé àbúkálọ̀ tán lò yín wọn kò sí nínú mọ́tò wọn sáǹpẹ̀ pẹ̀lú àfọwọ́fọ́ àwọn yíkọ̀pà yẹn ní ìsìn wọn máa táwọn náà máa gbà bọ̀dé kán mọ́jútó amọye àwọn yíkọ̀pà tó jẹ́ ìyàgùnbánirò kan kò tó yẹ kó wà láwọn police station kámọ́ táwọn bá kú wọn wá ní kí gbogbo àwọn pàṣẹ yẹn kan pín nomination yẹn láàrin ara àwọn check and balances ni tó bá ti sí yẹn a tún fẹ́ wọ ṣókà nìyẹn.
1: Tọ́ a ti fa ayọ̀. Hello.
10: Apostle.
1: Tọ́ Mr. Agbẹ́láhùn.
10: Olóyè tán ni.
0: Àbá.
10: Ẹjọ́ ẹ ṣe ìrànlọ́wọ́ kan fún mi. Ìgbà wo ni Rector of Voters Card máa vote ẹ ló máa close nù.
0: July ni o.
1: July 10.
0: July ni o. Bẹ́ẹ̀ ni.
10: e jo boya lekokan e ma rawun yan niti gba to ma close then e ma salaye bi to se ni ri papo se ife ese ti fe ni ma gbe to fun ma ri ta
1: because
10: nko ti mo wo nko ti mo fe so ni pe ipo ti Nigeria wa ni agbara ti bi nko Olorun kuku wa yo nipa awon agbisimo ni bo se polo bi omi ewo bi ewo bi won se ni pe awon baba gbalaga san pe gun oloro te ba bi awon baba gbalaga yi wa le wa ri wi eyan wa ni 78 o nkogun oloro eyan ta yomo to ma bi omo to ma bi obirin ta awon okunrin lo kidun won won ta ise ato si ti po ju ni awon eyan ka tun ri ta Nigeria ko
1: yes, sir.
2: Website ti won ni continuous voter registration CVR INEC e te jade lori Google abi jade fun yin CVR.INEC.org
1: how do I register
2: bẹ ni adu aja photo abi jade fun yin e ya photo yin e foruko bi ton ti bi yin date of birth yin everything patapata nkan te ko lo se odo won ni ke lo teka iyan je ki se yin rorun te ba dodo won
1: awon ti won si ngo wa to je pe agbalagba ni won awon wo pe awon oni e le wa awon omo yin
2: transfer láti bi kan ẹgbẹ́ wa síbi tẹ̀bá lọ́wọ́lọ́wọ́
1: àbí abáyìn náà sì lè ṣe mi
2: ilé iṣẹ́ Nàìjíríà wo ṣe
1: tọ́
2: ọ̀rọ̀ dàbí ọ̀rọ̀ ọ̀dọ̀
1: ẹ̀yìn
2: o máa ń pè nígbà kọ̀kọ́ pé wọ́n bó ti rẹ̀ bó ti fìlú lẹ̀ rí àgbà tí mo gbóhùn ẹ̀ lórí bó ṣe ń bọ̀ láàárọ̀ ẹ̀ mo dúró bí kan wọ́n ta rédíò kan bẹ̀ mo wá gbọ́ tó ẹni yẹn gbégbé fẹ̀dá rókò ẹ̀ ló pè sí ọlẹ́wì yìí rè kò pé wọ́n njo to ma pe si we kan o legbe kan to nse
1: okay
2: oloselu lo won ṣugbọn lo nse oloselu mbade n soro to ro mu
1: are wa ko to
2: ayayayaya kalara e ko to la so ni ibada bo se po le ba ija lo ba de baba to wa nu kulu yen ma gbe won wa mo oloselu erun won ti doju ogbe ni farabale
1: eyin ni pe oloselu
2: o bene
1: oloselu n pe yin
2: oloselu o lenu temi ti doju a paro kale sere ni a fenu pon yin le o toro la so fun yin
1: o wa gbodi lo lara o
2: gbodi lara
1: ara won ko to
2: bene mi bayi de ri ba o to la san be lo ba yago fun wa lo pe si bo mi la re ah ewo ni ah ewo ni olorun ko wa je ajo loke
1: eye kan si nbe eya aye ko to
2: bene
1: bi so la ba ti di oju oja o ja be ko ma mu eleye e ma be sin eye awon eya aye ko to to eh oloye le kan san ni
2: baba
1: eh eja wa mo lo le ko dun ko po bayi olorun oba oke oni n jẹbẹ a tún mọ pàdé lọjọ mẹjọ láṣọ olódùmarè àmọ a mọ ṣe nǹkan kan báyìí ó ṣeé ṣe kó jẹ wípé àwọn ìletò sí ìletò àwọn ìjọba àbílẹ sí ìjọba àbílẹ àwọn ẹkùn ìdìbò sẹkùn ìdìbò afẹ́mọ làwọn èèyàn lọ́yẹ̀ báyìí àwọn ìlànà tá à ń gbà á dìbò tó fi jẹ́ wípé ínṣà kò bá fún wa olóyè lẹ́kàn sán ní láti ọjọ́ mẹ́jọ a mọ̀ gbéyẹ̀wò kí ló yẹ káwọn èèyàn ó mọ̀ bo lo se ye kawon eyan o ma dipo a nilo lati dawon eyan leko o eni ko elo mi o kan ni ngba won ba ti ko nkan sawon eyan lori o ya e ma ba nte lo bayi e ma ba nte lo bayi e ba nte bayi e ba nte bayi o si ma ba nte bayi mo awon nkan to ye kawon eyan o mo bo se ye ki won se
0: orisirisi lo de nsele o ye kawon eyan mo ko to ki kan sare yo oro kan so
1: o ye so
0: a se to kan laipe ninu Nigeria ni ta dibo kan laipe yo chemo awon baya kan wa
1: eyo
0: awon bro ni gidi baba ya ani daro kan wa furuko bo la sire won pe ran lori egbe
1: eyo
0: olodun ba won se igun ti won nu egbe ni INEC mo ṣugbọn lawon ni ba egbe ti won se ni bi to ti dibo yen pe egbe oto la won ma se je nkan to se
1: eyo
0: me to submit list agent awon member egbe keji won lo ko kale gege bi agent egbe ti won awon yejo da kankan mo to nbe egbe lagbaja nko o
1: eyo
0: wa won re ya agent won e duro ti won egbe ti o fe dibo fun na lo de ka fun
1: egbe ti won o fe dibo fun
0: ba ti won mo
1: ti won mo
0: to awon to de ye ko salaye fun won won ti fe nu so be bi bayi la won fe dibo fun sugbon nigba ti won mo wi pe awon agbaya kan ti lo se bi won ti lo ko awon egbe to wa ni gun keji lohun won ti fi won se agent egbe ha o da bebe egbe ha ati egbe bi jondi ji
1: o fe jon ti en to pe wa lati ring road
0: so bene egbe ha ati egbe bi jondi ji ni ko le di go fe egbe ha
1: eyo
0: won ni agent egbe ha lo duro ti yan ki yan fi gbo fun egbe ha nigba ti ya ma de be ko mo pa awon egbe osulu bi ni o ti gbe na won tori awon to wa ni awon to se ko egbe ha won ti le di apo mo egbe bi awon mo egbe bi ni won lo fi se agent egbe ha
1: kapi Oludumare àwọn yóò sì dá kan mọ
0: tí wọn kan tí gbé kàwọn sínú ni wọn bí síbẹ
1: a wà mọ ṣàlàyé fún wọn
0: bẹẹ
1: a mọ ṣàlàyé
0: a ṣe máa ṣe dé bi pé a máa sọ lógo pátì kọ̀ọ̀kan a máa ṣàlàyé pátì kọ̀ọ̀kan fún wọn ìwọ tó fẹ́ dìbò fẹ́ dẹ́gbà yìí o lógo APC ọwọ́ ni
1: PDP èyí tó bá sì ṣe é ṣe ká fà wá síbi yìí lára àwọn tí wọn fẹ́ dìbò
0: jẹjẹun
1: tẹyin náà wà gbọ ohun tí wọn fẹ́ ṣe fún
0: un
1: nígbà wà bá fọ̀rọ̀ pò wọ́n fún un pò ẹ ti mọ èyí tí ò kò jó sùn
0: wọn
1: ẹ ti mọ èyí tó jẹ́ wípé
0: ó náà fẹ́ lọ ganu sí ni
1: ó fẹ́ bá yín jẹ́ tó kù náà ni tọ́ ìyókù tó di ọjọ́ mẹ́jọ láṣẹ Oludumare àmọ́ àwa máa sọ wípé ṣe rí orílẹ̀-èdè nàìjíríà àgbájọwọ́ la fi sọ̀yà àjèjì wọ́kùn ò gbẹ́rù lórí o bí nàìjíríà bá dà ń bẹ lọ́wọ́ mi ń bẹ lọ́wọ́ yín ẹ wo gbogbo àsáko kan mìíràn tẹ̀ ń dá ṣe ti rí bí ó gbé wa dé o ojú ìdìbò báyìí ẹlòmíì yóò po tíì ni lọ́ a gasẹ̀ sórí tábìlì.
0: a máa wí kí náà ń dì í bẹ̀yẹn gan náà.
1: ẹ wá tiẹ̀ ṣé kí n sọ fún yín níbi àwọn ọdún gbọ́n sẹ́yìn ni wọ́n ń rí tíì mu ní ìsinyìí wọ́n ń gbẹnu atẹ́gùn ni a pé wọ́n ti jáde ń jọ ẹnì kan sọ wípé jìyà kó mọ́ bá jìyà. Ẹlòmí ò lè forí
0: pa
1: ọmọ
0: ẹ̀fílẹ̀ ẹ̀fílẹ̀
1: ń ju ẹlòmí lọ báyìí.
0: Ẹlòmí ta ni pé wọn ò lè rìn jáde láti lọ síbẹ̀ tí ń dìbò ní ìsàlẹ̀ tí
1: ẹ̀rìn lọ
0: oòrò máìlì mẹ́wàá lórí lójúmọ́ báyìí.
1: kàbíyèsí Oludumare tọ ẹja mọ kẹkọọ lára igi ọ̀pọ̀tọ́ o nàìjíríà ò dà yóò dùn lẹ́gbẹ́ kan sí olóyè lè kan sọ ní
0: ẹ̀dàgbẹ̀rẹ̀. ẹ lágbára ọlọ́run ọ̀sẹ̀ tó ń bọ̀ a ti jọ pé ojúṣe ẹjọ́ bá wa dá sí ẹ ṣeun kó lè bá a dáná ìlú wa
1: ni. àìmọ̀ ẹ ní ohun tẹ́ ẹ fẹ́ bá mi sọ lórí ọ̀rọ̀ òṣèlú lórí àyíká àti àyídá yín ẹ̀yin náà sì fẹ́ dá sọ̀rọ̀ nàìjíríà ẹ fẹ́ mọ̀ bó ṣe fẹ́ rí lágbègbè yín ẹ̀yin náà nífẹ̀ẹ́ láti wà nínú ẹgbẹ́ ìtẹ̀síwájú nàìjíríà Nigerian Progressive Forum ẹ fẹ́ polówó lórí ètò yìí gbogbo ẹ̀ láyé sílẹ̀ o àyè pọ̀ nínú ilé ọ̀dọ́ àgùntàn ẹ̀yẹn sáà ti tẹ nọ́mbà mi kẹpẹ̀ mi 08058816462 lẹ́ẹ̀kan sí ẹgbọ́ mi 08058816462 a mọ bẹ wo ọbẹ ní bẹṣu àtẹlẹsẹ abẹna o àfi yínú ìbànújẹ o àní bá yínú ìbànújẹ láṣẹ Oludumare tọ ìyókù ó tún di ọjọ mẹjọ ọmọ ìyá àdúà arọ gbólóǹbí ẹni rọ góòlù olúgbẹmí gan mọtòṣọ ló kọ tèmi yọ rédíò apọsítọ ire o ó dàbọ.

tẹ̀rí kàlejò wá tó dé. Àwọn nǹkan kan wà tíyàn gbọ́dọ̀ gbé ní ìgbésẹ̀ kó tó dipo tó bẹ̀rẹ̀ okoòwò. Bá fẹ́ ṣe okòwò.

0: bẹ̀rẹ̀ okoòwò. Máṣe marketing survey. Bàbá àti àdúgbò ẹ ló fẹ́ sì sí. Wọ́n pè yàn kankan ní marketing survey. Gẹ́gẹ́ bí ẹni tó fẹ́ bẹ̀rẹ̀ okoòwò ní ṣíṣe. Ṣé rí ọ̀rọ̀ marketing survey hàn? Ọ̀rọ̀ kúnnú ẹ̀ dáadáa. Mọ torí ipá àlejò wa ti wà nínú kulu báyìí. Mo sì fẹ́ jẹ́ kẹ́yìn èèyàn kẹ́ bèrè ìbéèrè nípa ohun tán sọ lọ́sẹ̀ tó lọ. Ó sì èèyàn méjì èèyàn mẹ́ta tó ráwọn kan ń pè mí. Báńkì àwọn ará ilé o.
1: Ó kí gbogbo èèyàn mi nílé lóko lódò. Ẹ kújọ́ méjì mẹ́ta.
0: Ansado ni o.
2: To to se bi moran mi o to ba yin ni moran ise olorun ni mo je.
0: Ki se ai mo fun oloko.
2: Le ti saye ti o eyin to di.
0: To ba tenu Obasanjo to ba ti lohun wa Bansado won po meji number
2: 1.
0: Baba nipa oro ya te so lose to lo. Tawun eyan lawon nife si. Àmọ́ yìí kankan tí mò ń rò ní pé ẹ mọ̀ pé àwọn èèyàn ń pè lọ́tún wọ́n pè lọ sí i. Ọ̀rọ̀ ìjàdẹ̀ ní owó kínní ń wọ́n púpọ̀. Èèyàn ò sì gbọ́dọ̀ kwádúró owó tùlù tó lù kéèyàn fi bẹ̀rẹ̀ okoòwò ọ̀yá. Kò wá mọ̀ pé ilé ẹ̀mọ̀ ẹlòmíì wá fẹ́ sọ pé mo ti rọ̀yà sínú kùkú wọn ó dà sí ni àbínú bàáfù. Bóun ó ṣe ṣe lé o.
1: Ẹ ṣe olótùú. Gẹ́gẹ́ bí mo ti ṣàlàyé ní ọ̀sẹ̀ tó kọjá lọ, mo ṣe àpèjúwe díẹ̀ lórí ọ̀nà oríṣi méjì mẹ́ta tá a lè fi kọ́ ilé ọ̀yà ní sísìn. Àkọ́kọ́ ẹ̀ tó fara pẹ́ bá ti ń kọ́ ilé ehoro, ìta lè fi igi kan. Ìkejì, tá a lè kó sínú kéèjì onírin. Irú

0: tí ọ̀pọ̀lọpọ̀ ju ọ̀tá ní kan. Igi tó tọ́ ó ṣeéṣe kan jẹ igi yẹn. Kan jẹ igi. Ìdí tá a ṣe máa ní kan máa lo kéèjì onírin nìyẹn. Ẹ wo kéèjì tá a fi ń sin adìyẹ àwọn layers yẹn.
1: Fáwọn èèyàn tó bá fẹ́ béèrè ìbéèrè lórí ẹ̀ 0916893 1000 0915333 4893 0911333 893 0916893 1000 0915333 4893 fáwọn ẹyin tẹ ti ń pè mí tẹlẹ fẹ béèrè ìbéèrè kan ọyà kò ṣe kówó tùlùtùlù lọ bá kó wá mọ̀mọ́ ń parẹ ẹ̀dàkùn bí èèyàn bá pè pé ọyà tí mo gbọ́ lórí kí ni mo mọ̀ ti kówó ra ẹ̀dàkùn o.

0: sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹyẹ náà lọ́sẹ̀ tó lọ.
1: Bẹ́ẹ̀ni, ẹyẹ oríṣiríṣi, oríṣiríṣi ẹyẹ ló wà tá a lè sin. A sọ̀rọ̀ nípa quail, a sọ̀rọ̀ nípa turkey, a sọ̀rọ̀ nípa ostrich, bẹ́ẹ̀ la dẹ̀ sọ̀rọ̀ nípa geese àti duck, lóríṣiríṣi bẹ́ẹ̀. Gbogbo ẹ̀ náà ni ó ti jásówó báyìí.
0: Ló ti jásówó. A jẹ́ pé ẹ rí pé ẹ sọ pé èèyàn ti di millionaire.
1: Bẹ́ẹ̀ni.
0: Nípa àwọn okòwò nínú ilé èèyàn gangan.
1: Bẹ́ẹ̀ni.
0: Fúnra rẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tí èèyàn bá ní ọ̀yà márùn-ún àbí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó náyà márùn-ún tó wá bímọ lọ bímọ lọ bímọ lọ bímọ lọ bímọ lọ.
1: Bẹ́ẹ̀ni.
0: Ó ti dowó ni. Ṣùgbọ́n ẹlòmíì tún rò pé tí ń bá ra ọ̀yà. Bó ni ọ̀rọ̀ marketing ti ń ṣe rí ta? Ẹ mọ̀ kí èèyàn máa kàn máa sọ pé mo ti ń sin nǹkan ọ̀sìn o. Bó ni mo ṣe lè rí ta?
1: Àti ìta ò le gẹ́gẹ́ bí nǹkan tí mo máa sọ fáwọn èèyàn wa. Demand pọ̀ ju supply lọ fún àwọn tó fẹ́ rà, wọ́n pọ̀ gan. Ọ̀pọ̀lọpọ̀ ló máa wá láti ilẹ̀ Ibo tó dẹ̀ máa wá ní ilẹ̀ Hausa náà, torí pé n tí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ tó jẹ́ pé demand fún ó pọ̀. Irú èmi ń sìn, èyí tá wàá ń sìn, limit up demand wa. A ní láti tún ti máa pe àwọn tá a ti empower tipẹ́tipẹ́. Èwo ló nílẹ̀ tó fẹ́ tà o? Torí pé ọ̀yà jẹ́ nǹkan tó lówó lórí. Ẹran ìgbẹ́ ò ń ṣe ní tí a kàn lè wọnú gbó lọ sọ pé a fẹ́ pa. Ní ọ̀pọ̀lọpọ̀ tí a fi ń ṣe ẹran ìgbẹ́ táwọn olówó yẹn ń jẹ́ sìn nìyẹn. Tó dẹ̀ wọ́n gan, wọ́n sì rẹ́dì láti rà.
0: Wọ́n rẹ́dì láti rà.
1: Always available market ni.
0: Ẹwọ̀ ẹ̀yin tẹ̀ ń pè tí ń re tó ń re tó ń re, bóyá kẹ̀ pè sórí láàyè lè 0915-334-893 0916-393-1000. Ẹ lè tún pè sórí ìyẹn náà. Gbọ̀n kan lórí rẹ́dù tí yàn sì fẹ́ ṣe. Èyàn kan sọ pé mo láì di àtẹ̀bọ́ yà ni. Wọ́n ti ní ọ̀yà, wọ́n ti lọ́la ọ̀yà já. Ẹ mọ̀ pé báwọn èèyàn ṣe ní sẹ́sì pé adìẹ owó ni, ẹlòmíì ò wá sìn. Ẹ wá di pé adìẹ mi kọ́lí ló gbé láàrin mo sìn fún ọjọ́ mẹ́ta kọ́lí gbé. Ẹ mọ̀ pé àìmójútó ni, àìsí mọ tó yẹ kí èèyàn fún.
1: Àlàyé díẹ̀ wà lórí ìyẹn, torí kì mo kàn fẹ́ yà síbẹ̀ torí adìẹ tẹ dárúkọ yẹn. Ọ̀pọ̀lọpọ̀ rò pé táwọn bá ti ra díẹ̀ lọ́jà díẹ̀, káwọn kan kò délé, kán dálẹ̀ kan máa fún lóúnjẹ àtomi, ó kọjá kẹ́ fún lóúnjẹ àtomi. Torí pé adìẹ tá ń wò yìí kì í ṣe ìbílẹ̀, agric ni wọ́n. Tẹ bá dẹ̀ lẹ́fẹ́ sin adìẹ agric, yálà èyí tó ń yé ni, àbọ́pa ni, èyí tí ó dàgbà tí ó tẹ́ fi mọ́ fi ṣe oúnjẹ. Ẹni ṣe pẹ̀lú pé ẹ fún wọn lóògùn. Àwọn oògùn kan wà tó ṣe pàtàkì, antibiotics, multivitamin, nítorí ìyá tó bí wọn. Tó àtòkò tó ti wá gan, wọ́n ti ní àwọn nǹkan kọ̀ọ̀kan tó jẹ́ àìsàn tó tó ara ìyá wọn wá. Ó tó dé ọ̀dọ̀ ti ẹ̀yin tẹ́ ẹ rà á. Tẹ́ ẹ bá ti ra díẹ̀, tẹ́ ẹ kú délé. Ó ní àwọn nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ kọ́kọ́ fún, àwọn oògùn tẹ́ ẹ kọ́kọ́ fún wọn. Tẹ́ ẹ fi kọ́kọ́ ṣe gbogbo àìlera tó wá láti oko. Tẹ́ ẹ ti kọ́kọ́ mu kúrò lára rẹ̀ náà. Kó lè jẹun tádì ò bá jẹun, kò ní dàgbà. Káàdì ẹ̀ dẹ̀ tó di wípé yóò tó pàjẹ. Iṣẹ́ díẹ̀ náà tẹ̀sí náà ni pé ẹ fún lóògùn antibiotics, multivitamin, antiviral, àwọn oògùn mẹ́ta ò ṣe pàtàkì gan. Tẹ́ ẹ bá ti lè fún adìẹyin, adìẹyin ó yè. Bóyá ẹ fẹ́sìn ní ọ̀sẹ̀ mẹ́fà ni tẹ́ fi pa jẹ. Tó bá yẹ pé ẹ fẹ́sìn tí ó dàgbà náà ni tí ó mọ yé ẹyin ni. Ntẹ àwọn nǹkan tẹ nílò nìyẹn. Kò ní wàhálà kankan nú. Ìmọ́tótó ó ṣe pàtàkì.
0: Torí ẹlòmíì tó bá ti ra adìẹ. Omi, báwo lomi ṣe ṣe pàtàkì lára adìẹ?
1: Omi ṣe pàtàkì, ó kó ipa tó gbòòrò ní ìdàgbàsókè adìẹ. Torí tí tádìẹ bá jẹun tí ò bá mu omi, ó máa ń affect crop wọn. Eléyìí tá à ń pè ní crop níbi tí oúnjẹ ń dé sí, ibi tádìẹ ń jẹun sí, òun là ń pè ní crop. Ó dàbí ìgbà téèyàn jẹun tí ò mu omi ni. Òun gan mọ̀ pé nǹkan ṣe òun. Omi máa ń aid digestion nínú adìẹ ni. Torí dìmọ̀ tádìẹ bá ṣe mu omi, òun ni oúnjẹ á ṣe ṣiṣẹ́ lára ẹ̀. Tádìẹ bá jẹun tí ò mu omi, oúnjẹ yìí ò ní ṣiṣẹ́ lára ẹ̀. Omi ṣe pàtàkì ní ìdàgbàsókè adìẹ.
0: Bàbá, nípa ọ̀rọ̀ ìyá náà mo tún fẹ́ mẹ́nuba. Kí ni àwọn tó yẹ pé tíyàn bá kó ọ̀yà sínú ilé tí nǹkan àwọn bí nǹkan wo ni ò gbọ́dọ̀ rìn tíyàn ò gbọ́dọ̀ fi síbẹ̀?
1: Ilé ọ̀yà ó jẹ́. ile kan ti a ko ni ko pe kukuru gboro dibe awon kenken to man ta ehoro yen
0: kenken
1: o gboro dibe idi ti a se man so fun awon customer ni e pe e ma je ki nkan ilepo tabi n to le chukun fa pe kokoro wo ile won e ma fun won ni ro nje be elomi a je ounje ku rice a je ku te po wa nbe e lo da si le won ounje to ya nje ki n se nte fuwora bi bi pe tun lo mo da rice a je ku abe wa je ku iru yin o fa kokoro to ba de ti fa kokoro sinu ile won kokoro mo n pe ra won jo ni ko si gba ton ni sako ba fun oya yen to kokoro ba ti ta oya oya ma ku
0: kokoro ba ti ta
1: to ba ti ta o ma ku tori pe body won o wa sensitive si pe kokoro ta won idi ta je ma so fa won pe e ma da onje aje ku si ile re nte fi so pe nda onje aje ku sinu ile oya e ja ewe ewe lotun lo si o po ti oya nje ewe gan lo sanfani fun oya ju o ma je ki oya tete dagba ju ke lo ma so pe nbu rice aje ku e wa aje ku lo fun
0: won da fo ya mi o si bodo ka duro wo
1: ba be ni be ni
0: kiyan tun wa lo ni pe
1: kin se owo to po na ni kin se owo to po ni oya tori pe okowo to lowo lori to da ni bowo ba de se mo na logun mo
0: bowo ba se mo
1: logun mo
0: se won gbodo fun oya lomi
1: ki se pe won gbodo fun oya lomi oya ti o ba ti koja osu meta ti gbodo ma fun lomi ati wi pe to ba je pe omo oya te sese hun ni lodon iya eni ti te kokuro ti o mu oyan mo ti gbodo fun won lomi fun at least 10 days fun 2 weeks gbodo fun won lomi rara because of pneumonia be ni fun ose meji tori pe won si kere di mo ton ba se mu omi won ma ma feel cold idi ta se ma so fun awon eyan pe e ma ti fun won lomi fun ose meji te ba sese ra te ba ti ra oya e je kun wa ninu ile ti oni si otutu lati mu won e de ma fun won lomi tori gbogbo nti oya nje nu gbo omi ti wa lare iwe na nje ni agbado ni ewi ege wi oparun so olorun ti da omi sinu awon iwe yen lati sanfani fun won
0: be ni e se baba se ti gbo gbogbo nti won so hun to reyin te ni fe si pe a mo fe se awon kankan wa to je pe iyan gbodo moju to pe nkan bayi tin ba ti kowo ra nkan bayi ngbodo fi si ibi tan wa lori ijoba akoko wa e ba n daruko yin fawon ara le
1: oruko mi ni omotosho olariwaju samuel ti gbogbo eyan mo si ambassador len
0: to mo ki gbogbo eyin eniyan patapata te ngbo wa e se oniyan se olobe se to ba tun di oje mojo nipa oro marketing software ti mo n so kankan bo oniyan se le bere okowo awon kan wo niyan le se ma salaye daada lọjọ mẹjọ Isola Adekunle lorúkọ tèmi rí àtayọ láti fún mọ pàdé o ẹ ṣe.

Ẹ̀ka san o, a se ko yin ko pin ọ̀sẹ̀. Ìròyìn àgbáyé ló ń dé sétí gbọ̀yìn lọ́sàn-án tòní láti ìkànnì kànga àgbọ̀mọ̀gbẹ́ Wales Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Láàfin Avenue Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá Olóède lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kókó tó wà nínú ìròyìn náà. Gómìnà Mákindé kéde àtìmọ́ṣeré tí lórí ohun tó ní ṣe pẹ̀lú àwọn ọkọ̀ ojú òfurufú ìjà ètò ààbò eléyìí tí a pe yóò dé sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láìpẹ́ jọjọ. Òbí tó ń ti ẹgbẹ́ òṣèlú PDP ni ẹ ti kọ ohun tó ní ṣe pẹ̀lú yíyọ ẹgbẹ́ òṣèlú NDC àti bí ẹgbẹ́ náà ti ṣe ń gbáradì láti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ẹ̀sùn náà. Ilẹ̀ DR Congo òní àti wọ orílẹ̀-èdè Rwanda lọ sí ilé ẹjọ́ àgbáyé lórí oríṣiríṣi àwọn lásìgbò tí ń ṣẹlẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì. Ilẹ̀ Amẹ́ríkà kọlu orílẹ̀-èdè Iran lẹ́yìn ìkọlù tó wáyé sí ọkọ̀ ojú omi tí ń kẹ́rù kan. Nínú ìròyìn eré ìdárayá ẹgbẹ́ agbábọ́ọ̀lù orílẹ̀-èdè ti Cape Verde òní àpè wọ́n tẹ̀ wọ iwájú nínú ìfẹsẹ̀wọnsẹ̀ ìfẹ̀yẹ àgbáyé bí orílẹ̀-èdè Faransé ti láǹfààní àti tẹ̀wọ̀ iwájú sínú ìpele kòmẹsẹ̀ ọyọ. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ló ti ṣiṣọ lójú ọ̀rọ̀ wípé ọkọ̀ ìjọ ojú òfurufú ìpínlẹ̀ yìí òní àpé ó ti wà ní ìpele tó kẹ́yìn fún àti kó padà sí ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ eléyìí tí a ń ṣe láti mú kí ètò ààbò àti ìgbésẹ̀ kánmọ́nkíá ó ṣẹlẹ̀ lórí ètò ààbò ní ìpínlẹ̀ yìí. Gómìnà sọ̀rọ̀ yìí nínú lẹ́tà kan eléyìí tí ó kọ fún oṣù kẹfà ọdún tá a wà yìí eléyìí tí wọ́n sì pe àkórí rẹ̀ ní ọ̀rọ̀ ètò ààbò ojúṣe ẹni àti ìtẹ́wọ́ iwájú rẹ̀ níbi tí ó ti pèsè àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ bíi tí nǹkan dé dúró lórí ọ̀rọ̀ ètò ààbò ní ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi mọ́ ìgbésẹ̀ wọn láti dóòlà àwọn akẹ́kọ̀ọ́ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé níjọba ìpínlẹ̀ Oríire. Mákindé ṣàlàyé pé àwọn àfikún àwọn iṣẹ́ òní pé ó ṣe kókó ṣe pàtàkì lórí ọkọ̀ ojú òfurufú náà kó tó di pé wọ́n láǹfààní àti kò jíṣẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti ṣe àlàyé ẹ̀. Ó ṣàlàyé sọ iwájú wípé ìpele tó kẹ́yìn ọ̀hún òun ló ṣe kókó ṣe pàtàkì wípé láti lè mú kí irinṣẹ́ àti ètò ohun tí wọ́n torí rẹ̀ wá fún kó lè láǹfààní àti ṣe ní ẹ̀kúnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bó ti ṣe sọ wọ́n bí bó tilẹ̀ jẹ́ wípé ètò ìfijíṣẹ́ náà òun ní pé wọ́n ti mú àyípadà dé bá wọ́n ní ṣùgbọ́n ọkọ̀ ojú ìjà náà òun ní pé yóò dé tí yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn ọ̀sọ́ka níwọ̀n ìgbà tí wọ́n bá ti ṣiṣọ́ lójú rẹ̀.

0: Ilé-iṣẹ́ ọmọ ológun orílẹ̀-èdè wa Nàìjíríà, òun ni wọ́n ti ṣe àyípòpadà àti ìjọ̀rọ̀ lórí àwọn ọ̀gá lọ́gàá ní ilé-iṣẹ́ náà nígbà tí wọ́n ń kéde ìyànsípò káàkiri àwọn ẹ̀ka ilé-iṣẹ́ àti ibi ìkọ́ni tó fi mọ́ àwọn ètò ìṣàkóso ní ilé-iṣẹ́ náà. Àyípadà yìí tó wá látọwọ́ ẹni tí í ṣe ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ náà tó buọ́lù, ọ̀gágun Wahide Shaibu, òní pé ó kan àwọn ọ̀gágun kọ̀ọ̀kan àti àwọn oríṣiríṣi tó fi mọ́lu ilé-iṣẹ́ ní ilé-iṣẹ́ ológun ọ̀hún. Nínú àtẹ̀jáde tán síta lónìí, ẹni tí ṣe adelé alukoro ilé-iṣẹ́ ọ̀hún, Colonel Apollonia Anele, òun ló ṣàlàyé pé ìṣípòrọpọ̀ yìí òun ló wà láti mú ìdúrẹ́sẹ̀ walẹ̀ kó wà láàrin ilé-iṣẹ́ ọmọ ológun àti láti lè mú kí ohun gbogbo kó yí padà pẹ̀lú bí ètò ààbò ṣe ń lọ lórílẹ̀-èdè yìí. Gẹ́gẹ́ bí ẹtù sọ́nà àtẹ̀jáde náà, àwọn ìpín àti ìjírọ̀ eléyìí tí a ṣe fáwọn ọ̀gá náà wọn ni a pe yóò láǹfààní àti mú kí ọwọ́ iṣẹ́ kó lè yá sí eléyìí tí wọ́n sì ṣe nìkan mọ̀nkíà. Ẹgbẹ́ òṣèlú Nigeria Democratic Congress NDC lọ́jọ́ Ẹtì Friday wọn ni a ti ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn yóò pe ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ìdájọ́ kan tilé ẹjọ́ gíga eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ tó jókòó sílùú lọ́kọjà ní ìpínlẹ̀ Kogi tí ó gbé kalẹ̀ eléyìí tó ní ṣe pẹ̀lú bí wọ́n ti pàṣẹ fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ètò ìdìbò lórílẹ̀-èdè Nàìjíríà INEC láti ṣe ètò ìforúkọ ẹgbẹ́ náà sílẹ̀. Wọ́n pe ẹgbẹ́ náà ló sọ̀rọ̀ wípé àwọn ni wọn kò tí ì yorúkọ ẹgbẹ́ ọ̀hún bó tilẹ̀ jẹ́ pé ìlẹ́jọ́ kan ó ti gbé ìdájọ́ kalẹ̀ wípé kan yorúkọ ẹgbẹ́ náà kúrò nínú orúkọ àwọn tí ó kópa nínú ètò ìdìbò ọdún 2027. Lára àwọn eléyìí tó bu ẹnu àtẹ́ lu ìdájọ́ náà wọn láti rí olùdíje sí ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú NDC Peter Obi tó fi mọ́ eegun eléyìí tí Tanimu Turake tó ń léwájú nínú ẹgbẹ́ òṣèlú PDP àti àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú kọ̀ọ̀kan nínú ẹgbẹ́ òṣèlú NDC pàápàá jùlọ àwọn tí ń bẹ nílé ìgbìmọ̀ aṣojúṣòfin ilẹ̀ yìí ikọ̀ ti Obedient Movement àti ikọ̀ ti àwọn Kwankwasia. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ẹ̀ka ètò ìdájọ́ náà wọ́n ni wọ́n pe wọ́n gbọ́dọ̀ ṣe àti pé àwọn nǹkan tí ọbẹ̀ náà tẹ̀lú nínú rẹ̀ wọ́n ni bí wọ́n ṣe pé wọ́n lo ẹ̀ka ètò ìdájọ́ láti mú kí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò kí wọ́n má ṣe lágbára tàbí kí wọ́n má bàa lè kópa nínú ètò ìdìbò gbogbogbò tọdún 2027. Ilẹ̀ olómìnira ti Congo ní apẹ́yàn ti pe ẹjọ́ kan tako orílẹ̀-èdè Rwanda nílé ẹjọ́ tó ń rí sí ọ̀rọ̀ ilé ẹjọ́ káàkiri orílẹ̀-èdè àgbáyé nígbà tí wọ́n nàka lébù sí orílẹ̀-èdè ọ̀hún wọ́n pe ṣe ni wọ́n tàpá sí àwọn ìgbésẹ̀ àti àwọn ìlànà òfin kọ̀ọ̀kan eléyìí tó ní ṣe pẹ̀lú òfin àgbáyé. Nínú àtẹ̀jáde tó jáde ilẹ̀ DR Congo ló ṣàlàyé pé orílẹ̀-èdè Rwanda òní ọ̀pẹ́ ń taari àwọn ọmọ ogun rẹ̀ àti àwọn ikọ̀ kan eléyìí tí wọ́n ní ń hùwà kò tọ́ pàápàá jùlọ nípasẹ̀ àwọn ọmọ ológun lórí àwọn ilẹ̀ tó jẹ́ tilẹ̀ olómìnira Congo látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tó wáyé nílẹ̀ Rwanda lọ́dún 1994. Lọ́jọ́ Ẹtì Friday, adájọ́ ẹni tí ṣe alákòóso fọ́rọ̀ ètò ìdájọ́ nílẹ̀ Congo Guillaume Andale ló ṣàlàyé pé orílẹ̀-èdè náà wọ́n ni pé wọ́n ń pè fún àwọn ìgbésẹ̀ àti àkóyawọ́ lórí ọ̀rọ̀ ìtàpá sí òfin eléyìí tí ilẹ̀ Rwanda ń ṣe lórí bí wọ́n ti ṣe ń ṣe àwọn ìkọlù lóríṣiríṣi àti àwọn nǹkan eléyìí tí wọ́n fi ń tẹ̀tú àwọn èèyàn lójúmọ́lẹ̀ pàápàá jùlọ àwọn obìnrin àti àwọn ọmọdé lórílẹ̀-èdè wọn. Ilẹ̀ Rwanda ni pé wọn kò tí ì fèsì lórí ẹjọ́ tí ilẹ̀ olómìnira Congo pè ṣùgbọ́n tí wọ́n ní wọ́n ti kọ àwọn ẹ̀sùn lóríṣiríṣi eléyìí tí wọ́n ní ṣe àgbékalẹ̀ rẹ̀ àti àwọn nǹkan míì tí wọ́n fi síta látọwọ́ orílẹ̀-èdè náà. Ọwọ́ àwọn agbófinró ní ilẹ̀ Thailand ni pé ó ti tẹ ọkùnrin kan ará ilẹ̀ Australia eléyìí tí wọ́n pe ó ní ìsopọ̀ pẹ̀lú ikú ọmọ ọdún 17 kan tó jẹ́ obìnrin eléyìí tí wọ́n pe wọ́n bá òkú rẹ̀ nínú àpò kan eléyìí tí ó jẹ́ àpamọ́wọ́ àwọn aláṣẹ eléyìí tó jẹ́ tọ́rọ̀ kan òní wọ́n ṣàlàyé wípé ẹni ọdún 54 yìí tí wọ́n fura sí ni pé wọ́n mú lọ sí àhámọ́ fún ìbéèrè àti ìwádìí ọ̀rìnkìnìwé bó tilẹ̀ jẹ́ pé ó sẹ́ ìṣẹ̀lẹ̀ náà eléyìí tó sì ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìjínigbé àti ìpànìyàn. Àwọn agbófinró jẹ́ kó di mímọ̀ wípé ìwádìí ọ̀rìnkìnìwé ló ṣì ń lọ lórí ọ̀rọ̀ yìí wípé gbogbo ohun tó sì ní ṣe pẹ̀lú ìpẹ̀jọ́ òun ni àwọn yóò ṣe gẹ́gẹ́ bí ìlànà òfin ti ṣe àgbékalẹ̀ bó tilẹ̀ jẹ́ pé wọn kò tí ì ṣe títí di àsìkò yìí eléyìí tó sì jẹ́ pé gbogbo ìwádìí ọ̀rìnkìnìwé lórí ikú ọmọbìnrin náà òun ni wọ́n pè wọ́n láwọn òṣìṣẹ́ lé lórí. Gẹ́gẹ́ bí ìròyìn ti gbé jáde arákùnrin náà náà fọwọ́ òfin gbé lọ́jọ́ ti Friday ni pápákọ̀ òfurufú ti Bangkok Suvarnabhumi Bumi, eléyìí tí a pe ń gbìyànjú láti rìnrìn àjò lọ sí ilẹ̀ Australia. Ilé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀ Amẹ́ríkà òní apẹ́ ti ṣe ìkọlù kan sí orílẹ̀-èdè ilẹ̀ Iran lẹ́yìn tí a pe wọn ni èyí wáyé bẹ́yìn tí ààrẹ Donald Trump tó nà ka lébù sí orílẹ̀-èdè Iran fún títàpá lọ́nà tí kò tọ́, eléyìí tí a pe wọn ni ó ṣe ìkọlù sí àwọn ọkọ̀ ojú omi kan lójú ọ̀nà ti Strait of Hormuz. Wọ́n pe àwọn tó ń rí sí ọ̀rọ̀ ìpàṣẹ nílẹ̀ ọmọ ilẹ̀ Amẹ́ríkà òní ṣàlàyé pé ìkọlù náà òní pé ó ṣe ló kọlu ọkọ̀ ojú omi eléyìí tó ń kó àwọn èrò kọ̀ọ̀kan lọ́jọ́ ẹtì Friday, eléyìí tí àwọn náà sì pè fi èsì lórí ìgbésẹ̀ àti ìṣẹ̀lẹ̀ náà, eléyìí tí wọ́n pe wọn ni ó wáyé lemọ́lemọ́. Ilẹ̀ Tẹ́rà ń ṣàlàyé pé ọkọ̀ ojú omi náà ni ó kọlù nítorí pé wọ́n ni ó ń ṣe àmúlò ojú ọ̀nà tí wọ́n pé wọn kò fàyè gbà nípasẹ̀ mímọ ṣe àmúlò ojú omi ti Strait of Hormuz, eléyìí tí wọ́n ṣe lẹ́yìn tí ìkọlù alẹ́ Amẹ́ríkà wá orílẹ̀-èdè Iran. Òní pé wọ́n nà ka lébù lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà sí ilẹ̀ Amẹ́ríkà wọ́n pé wọ́n ń tàpá sí àdéhùn eléyìí tí wọ́n ní afẹ́nu ọ̀rọ̀ kò lè lórí, eléyìí tí wọ́n sì ṣe ìkọlù sí àwọn ọmọ ológun náà. Nínú ìròyìn eré ìdárayá orílẹ̀-èdè Cuba ni pé wọ́n ní ti láǹfààní àti kògbòjá sí ìpele kòmẹ́sì ó yọ báyìí nínú ìdíje ti ìfẹ̀yẹ àgbáyé FIFA tó ń lọ lọ́wọ́ fún ìgbà àkọ́kọ́ wọn látìgbà tí wọ́n ti ń kópa. Eléyìí tí wọ́n pè wọ́n sì láǹfààní láti tẹ ọwọ́ iwájú pẹ̀lú bí wọ́n ṣe máa wà kò pẹ̀lú orílẹ̀-èdè Argentina. Wọ́n pe ọkọ̀ ti Cuba dìye wọ́n ní apẹ́ láǹfààní láti kógojá sí ìpele náà lẹ́yìn tí wọ́n pe wọ́n ni wọ́n ta ọ̀mì pẹ̀lú orílẹ̀-èdè Saudi Arabia lánàá nígbà tí wọ́n sì parí sí ìpele kejì lẹ́nu nínú igun tí wọ́n wà ìyẹn ti ṣe igun H pẹ̀lú àmì ayò mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀. Wọ́n pe èsì ìdánwò pẹ̀lú Cuba dìye wọ́n ní ọ̀mọ̀ kí wọ́n lè mọ rè kojú ilẹ̀ ikọ̀ Argentina báyìí nínú ìpele kòmẹ́sì ọyọ, eléyìí tí wọ́n ní wọ́n láǹfààní àti gbá ní pápá ìṣeré ti Miami's Hard Rock lọ́jọ́ kẹta oṣù keje. Wọ́n ní ilẹ̀ Europe òní pé wọ́n ní àwọn ikọ̀ tó lọ́wọ́ láti orílẹ̀-èdè ọ̀hún hìyàn bíi Spain wọ́n làwọn náà láǹfààní àti máa tẹ ọwọ́ iwájú tí wọn yóò sì mọ láǹfààní àti wà kò nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ lónítẹ̀léńtẹ̀lé. Àkójọpọ̀ ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní kò ní ju báyìí lọ, ṣùgbọ́n kí a tó mọ̀ lọ, ẹ jẹ́ kí a bójú àwọn kókó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti máa fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti ṣiṣẹ́ lójú ọ̀rọ̀ pé ọkọ̀ ìjà ilé ìtìrà ti ṣètòjú òfurufú òun ló ti ń bẹ ní ìpínlẹ̀ Kẹ́hìn àti kò wá sí ìpínlẹ̀ Ọ̀yọ́ láti wá mú ètò ààbò àti ìṣẹ̀lẹ̀ pàjáwìrì kó lè láǹfààní àti rẹ́sẹ̀wálẹ̀ lásìkò yìí. Ilé-iṣẹ́ ọmọ ológun ilẹ̀ yìí òní ọpẹ́ wọn ṣiṣẹ́ akin pẹ̀lú bí wọ́n ti ṣe ètò ìdúró àwọn ọmọ ológun àti àwọn ọ̀gá àgbà lẹ́nu iṣẹ́ nígbà tí wọ́n sì kéde àwọn tí wọ́n ṣẹ̀ yàn sípò káàkiri ẹ̀ka. Ẹgbẹ́ òṣèlú NDC lọ́jọ́ ẹtì Friday ṣàlàyé pé àwọn yóò mọ̀ pé ẹjọ́ kò tẹ́mi lọ́rùn lórí ẹjọ́ kan eléyìí tí wọ́n pe wọ́n ní ọ̀dà lẹ́nu lọ́lọ́yé lórí pé kí wọ́n yọ orúkọ ẹgbẹ́ náà fún kúrò nínú ètò àti ìdìbò lọ́dún 2027. Ilẹ̀ olómìnira DR Congo pé ẹjọ́ tako orílẹ̀-èdè Rwanda nílé ẹjọ́ àgbáyé nígbà tí wọ́n náà ka lébù sí orílẹ̀-èdè tí wọ́n jọ fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ lórí títàpá sí àwọn àṣẹ àti àwọn òfin tó jẹ́ ti orílẹ̀-èdè àgbáyé. Àwọn ọlọ́pàá nílẹ̀ Thailand lọ́wọ́ wọn ti ọkùnrin ará Australia kan pẹ̀lú ìsopọ̀ tó ní ṣe pẹ̀lú gbígbẹ̀mí ọmọ ọdún mẹ́tàdínlógún kan tó jẹ́ obìnrin, eléyìí tí wọ́n bá òkú rẹ̀ nínú àpamọ́wọ́ lọ́wọ́ rẹ̀. Bákan náà làwọn afọyín pé ilẹ̀ Amẹ́ríkà làwọn ọmọ ológun rẹ̀ ṣe ìkọlù sórílẹ̀-èdè Iran lẹ́yìn tí wọ́n pe wọ́n ní àwọn aláṣẹ àti elétò ààbò nílẹ̀ Iran tí wọ́n pe wọ́n kọlu ọkọ̀ ojú omi kan tó jẹ́ ti orílẹ̀-èdè Amẹ́ríkà lórí omi ti Strait of Hormuz. Nínú ìròyìn eré ìdárayá láti máa fún yín pé ikọ̀ Kevard òní apẹ́ ti láǹfààní àti bọ́ sínú ìpele kòmẹ́sì ọyọ nínú ìdíje ìfẹ̀yẹ àgbáyé ti FIFA tó ń lọ lọ́wọ́ fún ìgbà àkọ́kọ́ látìgbà tí wọ́n ti ń kópa tí wọ́n sì mọ wà kò pẹ̀lú ikọ̀ Argentina lẹ́nu lọ́lọ́ yìí. Èyí ló pin ìròyìn àgbáyé fún ti ọ̀sán tòní. Àkójọpọ̀ àti àtúntò ìròyìn ló wá látọwọ́ Kúnlé Olówó. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú ọ̀pọ̀ ayélujára wa gbogbo pẹ̀lú àti Wells Radio 893 nígbà tí ẹ lè fẹ́ràn tí ó sì tẹ̀lé wa lójú ọ̀pọ̀ ayélujára Facebook wa pẹ̀lú àti Wells Radio 893 FM fanpage. bákan náà lè gbọ́ àsọ ìwájú sí lójú ìpọ̀nà ti àgbáyé ti www.wellsradio893.com. nígbà tí a lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM lórí ẹ̀rọ 0916-893-2000 lẹ́ẹ̀kan sí 0916-893-2000 fún àwọn ìṣẹ̀lẹ̀ ilé ìtúbà ṣojú ẹni. Adédàmọ́lá Olóòde ló mú ìròyìn náà wá sí ti gbọ́ yín. Ẹ ṣe tẹ́ ń gbọ́ ìkànnì kànga gbọ́mọgbẹ́ Wells Radio 89.3 FM. Ọlọ́run yóò bùkún fún yín. A kú ìsinmi òpin ọ̀sẹ̀ o.
1: West Radio 89.3 FM. Kanga agbemagbe.

0: Every Sunday on this station, World's Radio at 9.3 FM, join Pastor Felix Bokumi Oladejo as he ministers directly, distinctly, and diligently to unfold the truth and unlock the world that will transform your life and bring you into the realization that Christ in you is the hope of glory. Tune in every Sunday at 6 p.m. to 6:30 p.m. for the program Hope of Glory with Pastor Felix Oladejo on this station. Listen attentively and believe that Christ in us
1: is our hope of glory.
2: Yo, what's up?
3: Baby, let's go!
4: Hey there! Want to stay connected to your favorite radio station? Follow us on social media for the latest updates, entertaining wholesome content, and behind-the-scenes peeks. We're on Instagram at World Radio 893, Facebook World Radio 893 FM fan page, X World Radio 893. Follow our WhatsApp channel, World Radio 89.3 FM. Get a scoop on upcoming shows, giveaways, and events. Also get to interact with your favorite presenters and share your thoughts on our posts and stories. Join the conversation and stay tuned into Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
5: Tired of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
6: The time is 6 p.m. from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
7: Lati ikoni konga agbomogbe 89.3 FM gerege lago mefa irolelu.
8: Tẹ bá fẹ polówó ọjà yín lórí rédíò tẹ fẹ máa ta warawara bọ mẹta ṣe ń tà West Radio ni kẹ máa bọ o àfẹtí wa gbé ti yín lárugẹ owó owó gajara lọ o come for your jingle and advertisement at West Radio 89.3 FM gbogbo lẹgbẹlẹgbẹ àti lájọlájọ iléeṣẹ ńláńlá àti kéékèèké ẹyin ilé ìjọsìn pátápátá ẹ máa bọ ẹ wá gbé wò ẹ jẹ wò ẹ jọ wò ẹ tọ wò jọ Gbàgbọ́gà ni Master. Kí lẹ tún dúó ṣe náà? Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o. Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa. Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì. Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù. West Broadcasting House ní Aláàfin Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn, Ọ̀yọ́ State, Nigeria. Ẹ̀lú ẹ̀lú 07066165053 tàbí 08035093394. West Radio 89.3 FM. Ọlọ́run gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
9: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé kẹ lọ wàásù fún gbogbo ẹ̀dá. Ó yálẹ̀ tí ẹ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn. Ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kéékèèké gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmìrere Jésù Kristi fún gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ mọ́ lẹ́gbọ́ ló jẹ́ ká máa ké tantan. Ayé ti sí sílẹ̀ o. Ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM. Àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá di àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀ ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wíwà aṣọ ìyìnrere Jésù àìgbọdọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún

0: Èmi lọ́lọ́pẹ́ ní ètò tí ó máa wáyé ní ìkànnì yìí World Radio 89.3 FM ní déédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó pín mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó pé Ọlọ́run fún ní àṣẹ ní déédé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbégbá ọpẹ́ ẹja jọgbọ́.
1: Of listening to the same old content? Tune in to Wells Radio 89.3 FM, the only radio other radio stations listen to.
2: Your preferred wholesome radio.

dédé àsìkò yìí o níbi gbogbo tí ẹ ti ní àǹfààní láti gbọ́ wa lórí ètò yín ètò kan tí Ọlọ́run ọba lọ́wọ́ sí tí ó fi òǹtẹ̀lù fún ìgbádùn tọmọdé tàgbà láti ní àlékún ọgbọ́n àti láti mu omi ìmọ̀ láti ọ̀dọ̀ àwọn arúgbó wa tí ó sì ń bẹ láyìíká wa lónìí. Lórí ètò yìí a máa lọ ń kọ́ ẹ̀kọ́ láti ọ̀dọ̀ àwọn àgbàlagbà tó ti ní ìrírí nítorí wípé ohun tí àgbàlagbà ń rí lórí ìjókòó bí ọmọdé bá gun orí igi kò lè rí o. Ọ̀làjú ti gba ayé kan, àṣà ti yí padà, orin ayé ti kúrò bíi ti àtijọ́ là ń pariwo. Ètò yìí máa ń ṣe àfihàn ìṣe àtijọ́ àti ẹ̀kọ́ fún àwùjọ wa lónìí. Lórí ètò yìí a máa lọ kàn sí àwọn àgbàlagbà tó ti ní ìrírí láwùjọ láti mọ̀ bí wọ́n ṣe gbégbé sí ayé wọn nígbà èwe èyí tí ó jẹ́ kí ó gún régé dòní. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Frances Amavi, ẹ̀yin ijó Elédùmarè ló mú wá sí ti gbọ́n yín láti kàn ní Wells Radio 89.3 FM. Èyí nìkan ga agbọ́n mágbẹ èyí tí ó kún fún omi ọgbọ́n ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí agbègbè Aláàfin Avenue Olúyọ̀lé Estate ní ìlú Ìbàdàn. Ètò tòní jẹ́ àkànṣe fún ọ̀kan lára àwọn arúgbó wa tá ti gbà lálejò rí tí wọ́n ṣe àjọ̀dún ọjọ́ ìbí wọn láàrin ọ̀sẹ̀ yìí. Àwọn náà ni màmá wa Stephanie Ọmọlára Fájẹ́misìn. Àjíǹde ara yóò máa jẹ́ fún yín o màmá wa. Ẹ máa gbóhùn wọn láìpẹ́ ṣùgbọ́n kí a tó máa tẹ̀síwájú à ń bọ̀ ná ẹ kú kalẹ̀.

0: inú rẹ̀ dúró títí
1: ńlá.
0: Ẹ ṣe mọ́ mi, màá gbo dúpẹ́
1: lẹ́kọ̀ọ́
0: fún àǹfààní ńlá tẹ fún mi tẹ́ fi gbà mí lálejò. Ẹ wò pé ọmọ yìí mọ yọ mí lẹ́nu iṣẹ́ pọ̀ tí mo fẹ́ ṣe tẹ fún gbà mí lálejò tí mo wá kí yín lónìí. Ẹ ká tó parí ètò tòní mà, ẹ jẹ́ ní àwọn ìmọ̀ràn kan méjì tẹ fẹ́ fún alákọ̀ọ́kọ́ àwọn òbí wa tòní, dẹ̀nẹ́lẹ́ẹ̀kejì àwọn ọmọ ọ̀sìn yìí. Kẹfìwé àsìkò ti yín tó jẹ́ kí ohun gbogbo kó gún régé, tó jẹ́ kí ohun gbogbo máa lọ ní mẹ́lọmẹ́lọ, tí ohun gbogbo ń lọ bó ṣe yẹ kó rí. Kẹfì fún wọn ní ìmọ̀ràn lónìí.
1: Ìmọ̀ràn tí mo lè fún wọn náà ni mo ti sọ lákọ̀ọ́kọ́ yẹn. For parents, wọ́n láti fi ara balẹ̀, láti máa gbọ́rọ̀ ara wọn, kan understand ara wọn dáadáa, kan nífẹ̀ẹ́ ara wọn dinú, kan dẹ̀ ṣó ìfẹ́ yẹn fún àwọn ọmọ láti rí. Torí bí bàbá àti ìyá bá ṣe ń ṣe nínú ilé, òun ló máa jẹ́ kí àwọn ọmọ yẹn kọ́ ẹ̀kọ́ rere. Then sùúrù á láti ní sùúrù, then á láti máa gbàdúrà. Àdúrà ni key, is the key to all problem. Òun la fi ń sílẹ̀kùn gbogbo nǹkan tó jẹ́ pé kò ṣeé ṣe, á dẹ̀ ṣe. Fún àwọn ọmọ wa sìn, wọ́n láti farabalẹ̀ o, wọ́n láti farabalẹ̀. Ojú kòkòrò wọ́n á mú kúrò, wọ́n á máa ṣe nǹkan tí àwọn òbí wọn nìkan ṣe. Wọ́n ní máa ní àròjèjì nìyẹn o, ó dèjì nìyẹn, wọ́n ń ṣe bẹ́yẹn mọ́ sí ayé àtijọ́ nìyẹn. Wọ́n á farabalẹ̀ o, ayé àtijọ́ dá o. À ń rí gbogbo ilé tá à ń rí nsìnyí, à ń rí láyé àtijọ́ o, pé boyfriend kan lọ ń pààyàn kiri lọ ṣe gbá lọ ṣàwo rẹ, kọ́ máa fìyàn ṣe ritual. Kò sí bẹ́ẹ̀ nígbà tiwa o, a dẹ̀ ń jìjọ ń káàkiri ni. So sùúrù yẹ kó tó àwọn ọmọ wa sìn, kán ní sùúrù, kán farabalẹ̀. Tán bá ti farabalẹ̀ tán ní sùúrù, ibi tó wọ́n bá fẹ́ dé wọ́n á dé. Kán dẹ̀ máa gbàdúrà káwọn náà gba Jésù sáyé wọn. Kán gba Jésù sáyé wọn, kì í ṣe Jésù pé kankan ni a gba Jésù sáyé à ń lọ church. Ẹ wo ilé ẹ̀bọ́ ìtàn ni ó ń kọrin ní church. Ó lọ ń gbé girlfriend lọ sí ibi ritual tó pa ọmọ yẹn síbẹ̀. Máa gba Jésù yẹn gidi kán gbà, kì í ṣe pé kán gbà kán fẹnu gbà, kán máa lọ church. Tó jẹ́ pé èmi gbogbo táìmù ẹ̀ ní church, kíní ló máa fi máa tẹ̀,
0: fóònù
1: mo máa tẹ̀, kò gbọ́ nǹkan tí pásítọ̀ wí. Èyí tó ń kọrin, ó kàn ń kọrin ńbẹ̀ ni. Nǹkan tó máa ṣe pẹ̀lú girlfriend ìyẹn ló wà lọ́kàn ẹ̀. So wọ́n láti ní sùúrù, sùúrù lèèyàn fi ń jayé tó dẹ̀ mú tó ń ṣe é ṣe fúnyàn. So sùúrù ni káwọn ọmọ wa sìn ní o. Even when they get married, sùúrù náà ná máa fi ṣèyàwó wọn. Tán bá fi sùúrù ṣe, kò ìyá ẹ̀kọ́ ló bí ọkọ tó fẹ́, ìyá ẹ̀kọ́ ló bí ìyàwó tó fẹ́. Even bó ti ẹ̀ ṣe yẹ, àwọn ọmọ méjì tàbí léra wọn, ìwà wọn yàtọ̀ síra wọn. So wọ́n láti fi sùúrù máa gbé pọ̀, so that pẹ̀lú sùúrù yẹn wọ́n lè understand ara wọn, wọ́n lè gbé pọ̀ pẹ̀lú àlàáfíà. Gbogbo ẹ̀ á dẹ̀ yanjú sí rere.
0: Ẹ ṣe mọ́ mi.
1: Thank you for coming to me.
0: Thank you, ma.
2: You're born.

Àlékún ẹ̀kọ́ la tún ti rí kọ́ lónìí lórí ètò àgbàlódé látọ̀dọ̀ lọ́jọ́ ìbí. Ọ̀rọ̀ ìṣe títí jáde fún wa láti lè gbé ìgbé ayé tí ó yè koro àti ìgbé ayé ìrọ̀rùn. Yálà nínú ìrìn àjò ayé wọn ni, lórí ìdílé ni, ìjáfáfá lẹ́nu iṣẹ́ la fẹ́ sọ ni, tàbí ọ̀nà tí a lè gbà gbé ìgbé ayé tó yè koro láwùjọ. Ẹ̀yin ọ̀dọ́, ọ̀rọ̀ ọlọ́gbọ́n ti jáde sí wa o láti lè kọ́ ẹ̀kọ́ ká má ṣe ṣìyọ̀lẹ. Mo gbà ládùúrà wípé Ọlọ́run á túbọ̀ máa ràn wá lọ́wọ́ láti máa ṣe àmúlò àwọn ẹ̀kọ́ wúrà yìí lọ́nà tí ó yẹ. Ẹ̀yin olólùfẹ́ wa, níbi la ó fi àdàgbà ètò ọ̀rọ̀ sí lónìí, mo lérò wípé a ti rí ẹ̀kọ́ kan tàbí méjì gbámú fún àfikún ìmọ̀ lórí ètò àgbàlódé lónìí látẹnu màmá wa lọ́jọ́ ìbí, Mrs. Stephanie Ọmọlára Fájẹ́mísìn, tí wọ́n jẹ́ ẹni ọdún 1997, èyí ni 87 years old. Màmá, ẹ ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé nínú ìrọ̀rùn, ìfọ̀kànbalẹ̀ àti àlàáfíà pípé. Àjíǹde ara yóò mọ jẹ́ fún yín o. Gbogbo wa pátá ni Once Radio 89.3 FM ló ń kíyín wípé Happy Birthday ma. Kò ní jù báyìí lọ lórí ètò àgbàlódé tòní. Ẹ tún pàdé wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run. Ẹ mọ́ gbàgbé o wípé tí ẹ bá ní àgbàlagbà tó súnmọ́ yín, bóyá mọ̀mọ́ yín ni tàbí bàbá, tí ẹ gbàgbọ́ wípé a lè rí ọgbọ́n kan tàbí méjì kọ́ láti ọ̀dọ̀ wọn, ẹ lè pè wá láago tàbí àtẹ̀jíṣẹ́ lórí nọ́mbà yìí 08026382690. Lẹ́ẹ̀kan sí o 08026382690. Bí ẹ bá ní ìbéèrè tẹ fẹ́ bí àwọn àlejò wa lórí ètò yìí bákan náà, àǹfààní wà fún yín. Ẹ lè tẹ àtẹ̀jíṣẹ́ ìbéèrè yìí sí nọ́mbà tí a pè fún wa, èyí ni 08026382690. Ẹ tún lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo at Once Radio 893. Lójú òpó ayélujára ti ìbádọ́rẹ́, èyí ni Facebook at Once Radio 893 FM fan page. Lójú òpó ìkànnì tàgbáyé www.onceradio893.com. Orúkọ tèmi ni Frances Amavi. Ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa o. A ó nípàdé ayọ̀ lágbára Ọlọ́run. Ó dàbọ̀.

mọ́kínlẹ̀ ibi gbogbo tẹ́ bá ti ń gbọ́ ìkànnì láṣàlẹ̀ yìí ìkànnì west radio 89.3 fm olùta gbékalẹ̀ sí olúyọ̀lé avenue nílùú ìbàdàn ìbàdàn náà la wà tá a ti ń ṣe bọ́lọ́run ṣe ràn wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ wípé tí a bá ti wọ òpin ọ̀sẹ̀ báyìí yẹn ní aago méje ààbọ̀ ní gbogbo ọjọ́ sátọ̀dé kò sídùn méjì tó máa ń ba afẹ́fẹ́ ṣọ̀rẹ́ pọ̀ bí kò ṣe tó oúnjẹ aládùn èyí tó ń jáde ní ìkànnì west radio 89.3 fm ṣùgbọ́n ká tó máa bí tòní ṣojínà ẹ jẹ́ ká kí àwọn ọ̀gá wa níbí báyìí àwọn ọ̀gá wa tó jẹ́ wípé àwọn gangan òun ní òpó ètò oúnjẹ aládùn bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ọ̀gá mi níléeṣẹ́ west radio níbí báyìí tí wọ́n ń mójútó mi tí wọ́n ń tọ́jú mi lọ́tùn lọ́sì wípé ṣe gan ni ọlọ́run nípa náà fẹ́ wa ìfẹ́ tó wà láàrin wa ta fi jẹ́ ẹbí kan ṣoṣo níléeṣẹ́ wa ń bí west radio 89.3 fm kò ní kú lágbára ọlọ́run ọba ní ṣe aláìkó gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ní gbòòrò náà tẹ́ǹtẹ́ ti gbọ́ mi ní gbogbo ìgbà gbogbo ìpè yín àtẹ̀jíṣẹ́ yín gbogbo ẹ̀ pátápátá ló dọ̀dọ̀ yèyí oge èyí ni mo fi wá ń sọ fún gbogbo wa wípé ìfẹ́ tẹ́ ẹ ní sí mi ọlọ́run á nífẹ̀ẹ́ yín jù bẹ́ẹ̀ lọ nítorí pé kí ni ọ̀pọ̀ ètò ló wà káàkiri ṣùgbọ́n ẹ̀yàn ètò oúnjẹ aládùn ẹ̀yàn ní pọ̀ sí pé èyí gangan la fẹ́ máa gbọ́ nìkan ní west radio 89.3 fm ìfẹ́ náà wá rèé ọlọ́run ò ní bàjẹ́ lágbára ọlọ́run ọba ìfẹ́ wa máa dàgbà sí ni wọ́n lọ ó yá ẹ jẹ́ ká wọnú ètò lọ sánsan ní báyìí ta ti wá kí gbogbo tọ̀tún tòsí àní ṣaláì mú ẹnu bá ilé ọ̀wábùmọ́yè náà ọ̀wábùmọ́yè ìfẹ́ olúwa náà ni ọmọ wọn nílùú àkókò ọmọ mígbàmígbà wa gbọ̀gbọ̀gbọ̀ ọmọ fàrẹ́ ṣàtúndé ọmọ afikọ̀ mẹ́rì rẹ̀ fìràzẹ́ orí kìlẹ̀ bàbá mi nìyẹn èmi gangan lọmọlé ọwá ní báyìí ta ti wá kíra wa tán lọ́tún lọ́sì ta ti kílé ta ti kíta ẹjẹ́ ká lọ mú ètò lọ káwo ká sọ̀rọ̀ lọ gangan bí ó ṣe ń lọ gẹ́gẹ́ bá ti mọ̀ wípé lórí ètò yìí ìpele méjì péré náà ni a ní ìpele àkọ́kọ́ òun la mọ̀ sí oúnjẹ aládùn ìpele àkọ́kọ́ mùtọ̀rọ̀káfárá ìpele àkọ́kọ́ òun la mọ̀ sí ojú ọjà ta ti máa ń lọ sáàrin ọjà ta máa ṣàlàyé ohun tó wà láàrin ọjà fún wa kí ló wà láàrin ọjà gan kí ni wọ́n ń ṣe níbẹ̀ ṣé bí àríyá ni oríṣiríṣi ìbéèrè báyìí ni ọyọ́ máa máa jà rìn lọ́kọ̀ wa gẹ́gẹ́ bá ti mọ̀ wípé àárín ọjà ó jẹ́bi ta ti máa lọ́ ra ohun jíjẹ mímu wa ta ti ń ra aṣọ oríṣiríṣi ohun èlò ilé ibẹ̀ la ti ń rà á ṣùgbọ́n ohun táwa máa ń bá lọ sọ́jà tó jẹ́ ohun tó dùn àwa lọ́kàn tó jẹ́ wa lọ́kàn gangan òun ni jíjẹ àti mímu wa gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé tí ètò yìí tó dúró lórí fún náà nìyẹn ká dánú oúnjẹ tó dára sínú ara wa kí àwọ̀ wa kó jọ̀lọ̀ kójú wa kò ṣeé wò níta bẹ́ẹ̀ni nígbà ìta tí wa fẹ́ lọ sí àárín ọjà báyìí gbogbo apáta ni mo rọ̀ kẹtẹ̀ lèmi ká lọ sí àárín ọjà kájọ lọ kọmọ lùbọ́ kájọ lọ náà nǹkan tó wà láàrin ọjà ká mee táwọn nǹkan tá à ń rà lọ́wọ́lọ́wọ́ ìtòdì àti nǹkan tá a lè rà láàrin ọjà tá máa mú wá sílé tàdé máa lò fàgọ́ ara wa tó máa bára mu ìrèké ó ní báyìí ó yàjẹ́ ká dìde fí ká lọ sáàrin ọjà ká lọ ra ohun tó wà láàrin ọjà ká rà wálé ká wá bẹ̀rẹ̀ sí ní máa prepare lọ́kọ̀ọ̀kan àti èjèèjì.

Ẹ káàbọ̀ padà sórí ètò oúnjẹ aládùn tó ń jáde ní ìkànnì West Radio 89.3 FM. Ní báyìí tàti wá padà dé láti ojú ọjà. Ètò ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Jẹ́ ká tú báàgì wa tá a gbé lọ sọ́jà, ká bẹ̀rẹ̀ sí ní máa kó gbẹ̀ sílẹ̀. Gbogbo ohun tá a fẹ́ ṣe fópin ọ̀sẹ̀ àti ìràdé o. Yẹyẹ oge yìí ti kó débìbà fún wa nílé. Gẹ́gẹ́ bẹ ti mọ yẹyẹ oge yìí pé kò kí ń mú òfo fún yín. Odidi báyìí ló máa ń ṣàfún wa nílé, nítorí pé kí ni ohun tí wọ́n ń pè lóúnjẹ tó dára, ó mọyì ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ni. Tẹ bá ń gbọ́ pé tó mọ síbi bẹ̀, ó mẹnu bẹ̀ ló ń jẹ́ bẹ̀. Ṣé rí gbogbo ohun tá a bá máa jẹ, tá a bá máa mu, orí ẹ̀ gangan làwa ń ṣiṣẹ́ lé lórí, torí tó bá ti wọnú kò tún jáde mọ́. Ẹ jẹ́ ká gbìyànjú ká máa tọ́jú ìlera wa lọ́tùn àti lósì. Gbogbo bá ṣe ń jẹ́, ẹ jẹ́ ká tún máa lo nǹkan tó jẹ́ wípé a máa mú àgọ́ra wa ṣiṣẹ́, nítorí gbogbo oúnjẹ tá à ń sọ̀rọ̀ nípa yìí, àwọn ọ̀rá kankan wà tí ò dá nínú àwọn oúnjẹ tá à ń jẹ, ètò máa kó bá àgọ́ra wa tún lọ́sìn. Tá a bá sọ pé ká máa jẹun, ẹ tún jẹ́ ká máa mọ tá a máa máa tìbẹ́ ẹnu, kì í ṣe pé gbogbo bí n bá ṣe rí náà ni mo ṣe máa máa jẹ́ sí. Gbogbo bá ṣe gbé wá náà ni màá ṣe máa tẹ́wọ́ gbà. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé èmi báyìí ọjọ́ àríyá ni lénìí yìí, gbogbo pátápátá la ti máa wò pé gbogbo tí mo jẹ láàárọ̀, ikùn mi rẹ̀gẹ́lẹ̀ tè, ṣé máa lè sùn lálẹ́, ṣé máa lè ṣe kinní kan. Fún ìdí èyí tá a bá ti lòdì àríyá, ẹ jẹ́ ká mú wọn bá ń ta máa jẹ, ẹ jẹ́ ká mú wọn bá ń ta máa mu. Fún àwọn bàbá wa nílé tó kódùn ọtí mímu, ẹ jẹ́ ká mú wọn bá ọtí tá a máa mu. Ẹ má jẹ́ ká mu mixture débi pé àwa délé láti bi àríyá, a máa bì, a máa ṣe họ, a máa ṣe ìhé. Ẹ jẹ́ ká mú wọn nǹkan tá a máa jẹ, ká mọ òdiwọ̀n ohun tó máa wọnú ẹnu wa lọ. Ẹ má jẹ́ ká rí wípé má pé mo rí fàmoko, mo rí fàmoko, ìfà máa ń fani lápò ya ni o. Ẹ jẹ́ ká kọ sílẹ̀ bẹ́ẹ̀. Níṣe tàti wá dé láti ọjà báyìí, ohun tó kàn ni ká sọ ohun tí a mú wá fún wa fún tọ̀sẹ̀ yìí. Gbogbo apáta ni mo rọ̀ wípé ẹ jẹ́ ká gbìyànjú ká máa tọ́jú ara wa. Ìlera òun ni ògùn ọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni tí a bá wà ní ìlera tó péye, òun la máa sọ wípé mo fẹ́ gé aṣọ, mo fẹ́ lọ sóde yálágbájá, mo fẹ́ lọ sóde bàbá tàmẹ̀dù. Ẹ jẹ́ ká tọ́jú ìlera wa bó ṣe tọ́ àti bó ṣe yẹ, nítorí pé kí ni ẹ̀mí tí ó wà, òun ló ń dá 30 ọdún, òun ló ń dá 40 ọdún. Ẹ jẹ́ ká máa tọ́jú ara wa dáadáa, mo rọ̀ wá ni. Gẹ́gẹ́ bá tí wọ́n mọ̀ pé tá a bá ti bọ́ sí abala ojú ọjà yìí, láti máa ń sọ̀rọ̀ nípa ìtọ́jú ara wa. Ìtọ́jú ara wa ó ṣe kókó, ó ṣe pàtàkì. Ẹ jẹ́ ká tọ́jú ara wa dáadáa, nítorí pé kí ni ọ̀rọ̀ ayé wa yìí, ó dàbí ọkọ̀ ni o. Ọkọ̀ tá à ń gbé rìnrìn àjò lójoojúmọ́, tá a sàfìsì ẹ̀yìn náà mọ̀ pé anytime ló lè dákẹ́ṣẹ́. Bẹ́ẹ̀ náà làgọ́ ara ṣe rí. Àgọ́ ara wa ìta ń lò lọ sókè sódò ní gbogbo ìgbà. Tá a wá ń ṣèṣe kò kàn mí, kò kàn mí, ṣèborí òfò mi, ẹ̀dọ̀ òdùn mi, jẹ́ kí n gbójú kúrò níbẹ̀, jẹ́ kí n má tiẹ̀ wò sí èmi rèé, òkúta ni mí, akọ báyìí ni òkúta. Bẹ́ẹ̀ni ẹ má jẹ́ ká máa fi ara wa pe àwọn nǹkan wọ̀nyí, nítorí pé kí ni àgọ́ ara wa tá à ń sọ̀rọ̀ pa yìí, ó máa fún wa láwọn sáìn kankan lẹ́kọ̀ọ̀kan tí ọba ti fẹ́ di pé ó nídìí àwọn àtúnṣe kọ̀ọ̀kan, ó nídìí ká kọbi ara sóhun. A máa fún wa láwọn àpẹẹrẹ pé bóyá orí ń fọ́ wa, bóyá ẹsẹ̀ ń ro wa, à ń làágùn òdì òdì. Àwọn àpẹẹrẹ báyìí ni pé àgọ́ ara wa ti nídìí nǹkan kan tó nílò àtúnṣe. Ẹ jẹ́ ká gbìyànjú ká tọ́jú ara wa dáadáa, mo rọ̀ wá ni. Ọlọ́run á fún wa ní àlàáfíà tó péye, àní sàárẹ̀ lágbára Ọlọ́run. Gbogbo àwọn tó dẹ̀ wà lórí ibùsùn àárẹ̀ náà, Ọlọ́run ọba á gbé wọn dìde lágbára ṣẹ̀dá. Ní báyìí, ohun tá a fẹ́ mẹ́nu bá nínú abala ojú ọjà yìí tí a tún pín sí ọ̀nà méjì, tí ẹ̀kejì jẹ́ ìtọ́jú ara wa. Ìtọ́jú ara wa yìí ó ṣe kókó. Nínú abala yìí láti máa sọ̀rọ̀ nípa ohun tá a lè lò tó jẹ́ pé ó ń ṣiṣẹ́ fún hypertension, tí ó tún jẹ́ wípé ó ń gbógun ti àárẹ̀ ọkàn. Bẹ́ẹ̀ni, ó ń gbógun ti àárẹ̀ ọkàn tó jẹ́ pé ó máa ń yọ nípa díẹ̀ díẹ̀. Ọlọ́run rìn jẹ́ kí àárẹ̀ káàárẹ̀ kò ṣe wá, àní bá wọn ṣàárẹ̀ lágbára Ọlọ́run. Bákan náà lohun tí a tún fẹ́ sọ̀rọ̀ nípa yìí ń ṣiṣẹ́ fún ohun tó lè fa okùnfà stroke, ìyẹn àrùn rọpá àti rọsẹ̀. Gẹ́gẹ́ bá ti mọ̀ pé stroke tá à ń sọ̀rọ̀ nípa yìí, ó wọ́pọ̀ láàárín àwọn àgbàlagbà tọ́jú orí wọn bá ti tó 50 sí 40, 60-70 sísàlẹ̀, nítorí pé kí ni iṣan ara wọn nígbà náà ti ń dàgbà. Àmójútó tó péye ni wọ́n nílò lágọ̀ọ́ ara wọn ní gbogbo ọjọ́ orí nígbà tán bá ti tó bẹ̀ nígbà náà. Fún ìdí èyí, mo rọ̀ wá nílé, ẹ jẹ́ ká máa ṣàmójútó àgọ́ ara wa, ká lè pẹ́, ká lè jọrọ̀ tá a ṣiṣẹ́ fún, ká lè jẹ́ pẹ́ dáadáa. Nígbà ìta tí wá sọ kúlẹ̀kúlẹ̀ nípa ohun tí a fẹ́ fún wa lọ́sẹ̀ yìí, ó yẹ ká lọ sánsàn sórí ìpele lórí ta gbé wá fún wa. Kí la lè fi tọ́jú hypertension, èyí tó lè yọrí sí stroke, tó tún lè fa àrùn ọkàn,
ton se ko pa ni die die yi ohun ta le lo yi ko ma le ko ma koja agbara wa lati ra koda oyin ta tun soro nipa yi o tun gbogun ti arun kidirin e arun okan to je wi pe ko ni sele a fun wa ni itoju to peye beni ki la soro nipa an soro nipa ibepe dudu la fe menuba ni asale yi gbogbo pata la mo ibepe dudu ta ba ti ka ibepe dudu wa ye je ka gbe wale e fo ni waju ati leyin o ya e fi obe si e ge kekeke e ma kokoro ekuro ohun pelu koro atepo be se giyan na ni e ko sinu ketu wa leyin te ba ti ko sinu ketu tan to ba je ibepe to tobi dada ni e bo mi 2 liters si to ba je pe ibepe to je pe rogodo ni yen ta mo si ibepe ibile mo po ni bi ti ibepe ibile wa ma n tobi mo eyen gi ohun na e ko sinu e ketu wa yi e se lagbo te ba ti se pelu omi omi nikan ni o ko si nkan mi te ma fi si omi nikan pere le ma fi si leyin te ba ti se tan e to ba ti je ale te fe lo sun e mu cup kan pere ninu e cup kan pere ni ke mu eyin to ba je palale e ma nka si limo ju ni e ni ro orun sun e ma yikiri lori bed lotun ati losin gbogbo akoko to ba kan lojumo le mo ah akoko iko la ago kan akoko ile ago meji gere lo ko akoko yi ah ko koja ago meta abo ko nti e to kan ti e iyen ni pe e ro orun sun ni yen ai ro orun sun de ni e ke ti mo pe ah ewu nbe loko longe gangan fun re ewu ni e je ka samojuto ara wa bo se da ni mo soro nipa yi leyin te ba ti mu cup kan tan ni asale eyin na ma rorun te ma sun e ma sun gan o eyin na ri pe natural ni ko ta daruko fun yin ko se nkan to nira lati wa ko se nkan to nira lati se ko de se nkan to je pe sin kan o ko gba fun lati se emi ni muslim christian a le se eleyi o se be rara nitori pe ile ise ti wa gan o da yato ni ile ise to fi alaafia fun awon ololufe ni ile ise west radio 89.3 fm nigba ta ba ti wa mu lale tan to ba tun ti di aro ta ti ji ta ti jan tan e je ka tun gbe kana ka wo me ni gbogbo na yen e je ka bu si cup e je ka wa je ko tutu ko tutu ko gbona e tun je ka gbe mu ke wa mu kidi ifojo meta bi ose kan eyin na ri wi pe rere loluwa oluwa ti da wa tan o fi wa joba o gbogbo to da sori lalaye olorun o fe wa fun yaje ki awa na ka ma fira wa fun yaje ibi ila ma fi gigun mo ni abala ojo oja fun tose yi titi ose to nbo ta tun ma pade ka ma mu akoto wa fun wa ni abala iko na e ma dide kuro nitori pe kini eto si ntesi waju eto ti tan rara ta ba ti kuro ni abala itan a n re koja lo si abala onja ladun niyan ta tun ti ma gbe onta package wa fun wa ta ti ma si sita fun wa ni asale yi oya e je ka dide fe ka koko lo so de juna.

kábọ̀ padà sórí ètò oúnjẹ aládùn èyí kan ṣoṣo tó ń jáde nìkan ní West Radio 89.3 FM takalẹ̀ sílùú Ìbàdàn bí náà ni olúyọ̀lé Avelu Nlawa àti Ọlọ́run tó dẹ̀ ti dé Adé Ẹ̀yẹ Adé Ògo Adé Iyì tó ti dé fún wa nìkan ni wa ń bí báyìí nígbà ìta tí wa padà dé sórí ètò oúnjẹ aládùn a ti kalẹ̀ sí ilé ìdáná wa náà nìyẹn o kò sí àsìkò fún wa láti máa ṣẹ̀ṣẹ̀ sọ wípé níbo la ń lọ àbí bo la ti ń bọ̀ gbogbo apáta la sì mọ̀ pé ta bá ti kalẹ̀ sí abala kejì báyìí ilé ìdáná sòsì la máa ń wọ̀ lọ gbogbo ẹ̀yin màmá nílé bàbá nílé ẹ jẹ́ ká rí dájú pé ilé ìdáná wa ó wà ní ìmọ́tótó tó péye dáadáa ilé ìdáná kò jẹ́ ìwọ̀ fún ọkùnrin kò dẹ̀ jẹ́ ìwọ̀ fún ọmọdé tàbí àgbà tọkùnrin tóbìnrin pátápátá ló lè wọ ilé ìdáná kódà ọ̀pọ̀ ìgbà míì wà tó jẹ́ wípé ọkùnrin gan máa mú oúnjẹ sì dáadáa ju obìnrin lọ tẹ bá rí ibi tí ọkùnrin míì ti dáná báyìí ẹ máa ní kí ló dé oúnjẹ ọkùnrin ló dùn báyìí ìdí ni wípé ibi tó ti jáde wá àwọn òbí tó tọ wọn ti fi ìlànà oúnjẹ wọn ti fi lé lọwọ òun náà dẹ gba ẹkọ oúnjẹ sísè ó gbà lọwọ àwọn òbí ẹ tó pé dáadáa fún ìdí èyí gbogbo ẹyin òbí nílé ẹ má jẹ ká yan ọmọ kan ní pàṣípọ̀sì pé ọmọ mi yìí ọkùnrin ni kò gbúdọ̀ wọlé dáná kí ló fẹ́ lọ ṣe nílé dáná ọkùnrin òun dáná náà ìwọ lọ máa wo fún bọ́ọ̀lù pálọ̀ ìwọ lọ máa play bọ́ọ̀lù compound no rárá ẹ má jẹ ká ṣe bẹẹ kò ń ṣobìnrin nìkan ló gbúdọ̀ wọ kitchen ọkùnrin ń wọ obìnrin ń wọ ibi tó wà fún everybody láti wọ ni torí pé kí ni gbogbo ala ń jẹun gbogbo ala ọlọ́run ṣẹ̀dá ẹnu fún láti fi jẹun níwọ̀n ìgbà tó wá ti wá jẹ́ gbogbo ala lẹ́nu ta fi ń jẹun ó túmọ̀ sí pé gbogbo wa náà lálẹ́ tọ̀ láti wọ inú ilé ìdáná láti dáná bí mo ṣe ń sọ lọ nígbà tí a bá ti fi oúnjẹ kíkọ́ ta ti fi kọ́ àwọn ọmọ wa dáadáa tán ọkọ tí wọ́n gán balẹ̀ pé gbogbo ibi tí wọ́n bá lọ gbogbo ibi tí wọ́n bá wà ààbò oúnjẹ ó wà lórí wọn torí kò ní sí pé wọ́n lọ school tàbí wọ́n travel tàbí wọ́n sí ní country tẹ́yìn wà ẹ wá rò pé ṣèṣe pé ọmọ yìí ó fi ibi sùn báyìí ṣèṣe pé ó ń dákà jẹ ṣèṣe pé kò roúnjẹ jẹ sùn ọkọ yẹn á balẹ̀ pé gbogbo ibi tó bá lọ á tọ́jú ààrẹ ní báyìí ta ti wá sọ gbogbo wọ̀nyí tán gbogbo ẹyin tí wọ́n bá fẹ́ wọ ilé ìdáná lẹ́ẹ̀kejì mo ti máa ń sọ gbogbo gbà pé ẹ jẹ́ ká máa páàkì ara wa dáadáa ṣé oúnjẹ ta fẹ́ sè yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé tó bá wọnú kò lè jáde mọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ fi hàn pé yẹ̀yẹ́ oge lójoojúmọ́ ló máa ń tẹnu mọ́ afínjú ni wá ẹ má jẹ́ ká yan ọ̀bù láàyò ẹ jẹ́ ká mọ ìtọ́jú ilé ìdáná àti àyíká wa ká mọ̀ ṣe dáadáa nítorí pé kí ni ibi tí ìmọ́tótó bá wà àrùn kárùn kò kí ń fi bẹ́ẹ̀ ṣe bùgbé ẹ jẹ́ ká ṣe ìmọ́tótó àyíká àti àyídà wa ní gbogbo ìgbà àti ní gbogbo ọjọ́ lẹ́yìn tá a ti ṣe ìmọ́tótó àyíká wa tán àwa gangan tá a fẹ́ dáná ẹ jẹ́ ká tọ́jú ara wa ẹ jẹ́ ká mọ aṣọ tó yẹ ká wọ̀ nígbà tá a bá fẹ́ dáná ẹ jẹ́ ká mọ bá ṣe máa páàkì irun wa ká ṣe lọ́jọ́ kò ṣe ká máa dáná lọ́wọ́ kí irun máa kó sí wa lójú ká máa fọwọ́ di orógùn ọkà mú ká máa fọwọ́ kan di ìró mú ẹ jẹ́ ká páàkì ara wa dáadáa

kò wọn papọ̀ tán àwọn nǹkan yòókù ta kó papọ̀ yẹ jẹ́ ká kó wọn papọ̀ sínú blender wa lẹ́yìn tá a bá ti kó wọn sínú blender wa tó jẹ́ ká blend kó kúná níwọ̀nba kó má kúná jù kó dàbí ata tá a fẹ́ fi ru ẹ̀fọ́ lẹ́yìn tá a ti blend tó ti kúná níwọ̀nba tán ẹ̀yìn wò wípé mo dárúkọ paprika lẹ́ẹ̀kan pé kí ló tún jẹ́bẹ̀ kí ni èyí ní èdè yorùbá a mọ paprika sí tàtàṣé tàtàṣé ni wọ́n ń pè ní paprika lẹ́yìn ìgbà tá a ti wá má gbàgbé ata mẹ́ta péré ládárúkọ nínú àwọn àtàtàfẹ́ ló sí bábíkí òṣìṣẹ́ wa o adárúkọ tàtàṣé adárúkọ ṣọ̀m̀bọ̀ adárúkọ rodo ẹ̀wà kó gálíkì àti jíńdà mọ́ àwọn kan wọ̀nyí lẹ máa kó pọ̀ tẹ máa kó sínú blender yín pẹ̀lú àlùbọ́sà tó pọ̀ dáadáa lẹ́yìn tẹ ti wá blender tó ń kọ́ ó yà ẹgbẹ́ òróró yín kaná lẹ́yìn ìgbà tẹ ti gbé òróró yín kaná ẹ rí àlùbọ́sà odidi kan sínú òróró yìí tẹ bá ti rẹ sí tán ẹ fi síbí ìròpọ̀ mọ́ òróró yìí kó fry mọ́ra wọn kí àlùbọ́sà yín kó má jiná jù kó dẹ̀ má jóná kó mú àwọ̀ gold jáde lẹ́yìn ìgbà tí ilé ti ṣẹlẹ̀ tán kọ́ atawa ta ti wá lọ̀tán yìí ẹ jẹ́ ká kó sínú òróró wa yìí ẹ jẹ́ ká fry yẹ ẹ má jẹ́ kó mí sínú ata yìí o ó gbúdọ̀ gbẹ dáadáa kó lè tètè dín gbẹ sí irú taste àfẹ́ lẹ́yìn ìgbà tá a ti ṣèyí tán kọ́ ó yá ẹ jẹ́ ká fi àwọn èròjà wa síbi ìkọrí soya spice wa ẹ jẹ́ ká gbọ̀n sí iyọ̀ wa níwọ̀nba ẹ jẹ́ ká fi sí mangi wa níwọ̀nba ẹ jẹ́ ká fi sí lẹ́yìn tá a ti ṣe wọ̀n tán kọ́ ta ti kó gba àwọn èròjà tó péye sí tán ẹ já wa ta ti fọ̀ tó ti wà lẹ́tẹ̀lẹ̀ ó yá ẹ má gbàgbé a ti là á ẹ fẹ́ bẹ́ sí ẹ fi ọbẹ̀ là á ní kìrí-kìrí-kìrí-kìrí ní ge tán délẹ̀ kò ní já tán ádá ìgbà táyàn fi ọbẹ̀ tẹ fẹ́ gẹja ṣùgbọ́n tẹ ge já tán ó yá àwọn atata dín yìí ẹ máa bẹ̀rẹ̀ sí ní máa fi pá lára ẹ kó sínú ẹ ẹ kó síta ẹ fi yín gbogbo ara ó yẹ gbé sínú oven yín tẹ bá ti wá gbé sínú oven yín tán tó ti gbẹ tó ti jiná mọ tẹja wa ẹ ti jiná má tata fi pátán yìí ẹ gbé padà síta ẹ gbé sínú train wa ta gbé sínú oven yín atawa tó kù yìí ẹ bẹ̀rẹ̀ sí ní máa fi pá lára ẹ fi pá dáadáa ẹ kó sí lára ẹ jẹ́ kó mu ata yó lẹ́yìn tá a ti ṣèyí tán kọ bọ́bíkì ó ti rẹ́dí nìyẹn ẹ̀yin náà ti máa gbọ́ta sọ́sán aromẹ̀ àti jáde gidi gan ni fish barbecue wa ó ti ṣetán láti jẹ nìyẹn ẹ wá pé gbogbo àwọn ẹbí jọ láti jẹ fish barbecue wa yìí lẹ́yìn tá a bá ti wá ṣètò ẹ̀ tàti gbé sórí tébù wa tán kọ́ ẹ jẹ́ ká wẹ́lẹ̀rìn dòdò tó tutù dáadáa ẹ jẹ́ ká gbé tì bóyá wa ta fẹ́ràn fruit juice ẹ jẹ́ ká gbé tì àwa ta fẹ́ràn wine ẹ jẹ́ ká fi tì ẹ jẹ́ ká jẹ gbàládùn ayé wa nítorí pé kí ni ayé yìí ó pè méjì ọ̀kan ṣoṣo ni àsìkò ti ń sáré lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ fún àwa tó jẹ́ wípé ètò yìí ẹ gbádùn ẹ̀rọ nǹkan tàbí èkejì ẹ̀rí gbámú bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ yín fún àsìkò tẹlù láti tẹ́tí sí ètò wa yìí mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé kí ni ó sì nǹkan mìtẹ̀yẹ kẹ ṣe ṣùgbọ́n ẹ wò ká ètò yìí mo gbúdọ̀ gbọ́ mo gbúdọ̀ tẹ́tí sí mo dúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ nítorí pé kí ni ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ó dàbí ọlọ́ṣà tó kó ni lẹ́rù lọ ni óyá ìtẹ́yìn wa máa ṣe tó máa dùn mọ́ mínú ni wípé ẹ̀yin ẹ lọ sọ́jà ẹ̀yà ẹ̀yin náà prepare barbecue fish yín kẹ́yìn náà fún mi lábọ̀ kẹ́ comment lè lórí pé yeyoge àti dánwò bẹ́ẹ̀ náà lórí agbádùn ẹ̀ àjẹgbàládùn ẹ̀ gidi gan ni ibi la máa rí mọ lórí ètò oúnjẹ aládùn fún tọ́sẹ̀ yìí títí ọ̀sẹ̀ tó ń bọ̀ ta tún máa pàdé nídòkú lágbára ọlọ́run èmi ọmọ yín náà ni ọwábùmọ̀yẹ́ fi olúwa tí gbogbo yín mọ̀ sí yeye oge fẹ́yìn tẹ bá wá lo nǹkan tẹ fẹ́ sọ fún wa tàbí tẹ fẹ́ béèrè nípa oúnjẹ jíjẹ ni o oúnjẹ jíjẹ nìkan láǹfààní ẹ̀ ṣe sílẹ̀ fún yín lọ́dọ̀ yeye oge àti nílé iṣẹ́ wa west radio ń bí báyìí tó bá ti jọ mọ́ ètò oúnjẹ aládùn ẹjọ ọ̀run tó bá ti jẹ́ pé nǹkan mi ẹ̀ má dààmú aláàmú lórí ẹ̀ àǹfààní náà tó ṣí sílẹ̀ fún yín tẹ bá fẹ́ gbé ìpolówó wá fún wa níkànnì yìí bẹ́ẹ̀ ni ẹ kàn sí yeye oge lórí ẹ̀rọ ìbáraẹni sọ̀rọ̀ wa 08064618333 lẹ́ẹ̀kan sí 08064618333 mi fi yín lẹ̀ lókùn mi bá yín lókùn bẹ́ẹ̀ ni ayé la máa wà tá ti máa ṣan rere tá máa gbóhun rere ṣe lórí ilẹ̀ alàyè náà ni nàìjíríà adara lágbára ọlọ́run ọba ó dàrọ̀.

Ijọba ipinle Oyo ti sewele ofin ki onile ogbele ti won kede ni ijọba ibile mewa leyin ti isele ijini pe sele ni ijọba ibile orire. Ti e ko ba gbagbe ijọba kede asegbe ile e ni oni wakati 16 fun ojo meji ti won si fi ojo kan kun ni ojo Alamisi. Alakoso fun oro iroyin dotun Oyelade kede wipe awon ara ijọba ibile mewa ti oro na kan le ma gbe aye won lo. Bẹ́ẹ̀ ni ó dúpẹ́ lọ́wọ́ àwọn ará agbègbè ọ̀hún fún àtìlẹyìn ní àkókò tí àṣeun tí ó fi múlẹ̀. Ní àkótán kéde wípé ìjọba ń bá iṣẹ́ lọ lórí bí àwọn tí wọ́n jí gbé ṣe máa padà sí ilé wọn.

Àjọ elétò ìdìbò yẹn INEC ti fi tó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà létí wípé ọwọ́ àwọn kò tíì tẹ ìwé ìdájọ́ ìyẹn tí adájọ́ ilé ẹjọ́ gíga gbé kalẹ̀ ní ìlú Lọ́kọjà, níbi tí ó ti pàṣẹ wípé kí àwọn ọmọ àyè tí fi òǹtẹ̀lú ẹgbẹ́ òṣèlú NDC. Olùbádámọ̀ràn lórí ọ̀rọ̀ ìròyìn fún alága àjọ ọ̀hún, Ọ̀gbẹ́ni Adébáyọ̀ Òkétọ́lá, ló kéde wípé àwọn ti gbọ́ nípa ìdájọ́ ọ̀hún ṣùgbọ́n àwọn kò tí lè sọ̀rọ̀ lórí rẹ̀ àyàfi tí ọwọ́ àwọn bá tẹ ìwé ìdájọ́ ọ̀hún. Ó sọ síwájú wípé ẹ̀ka àwọn amòfin ti àjọ ọ̀hún ni yóò yẹ ìwé ìdájọ́ ọ̀hún wò, tí wọn yóò sì sọ bí àjọ ọ̀hún yóò ṣe gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ ọ̀hún.

Owó ti àwọn agbésùnmọ̀mí méje lẹ́yìn tí wọ́n padà sí orílẹ̀-èdè Nàìjíríà láti Saudi Arabia lọ́gán tí wọ́n balẹ̀ sí pápákọ̀ òfurufú Umaru Musa Yar'Adua ní ìlú Katsina. Ilé-iṣẹ́ ọmọ ológun orí ilẹ̀ náà ti ṣe ìyànsípò àwọn lọ́gàlọ́gà nínú ilé-iṣẹ́ ọ̀hún lójúpọ̀nà bí iṣẹ́ wọn yóò ṣe máa lọ gẹ́gẹ́ sí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣẹ́wẹ́lẹ̀ òfin kí onílé ó gbélé tó sì kéde ààbò fún àwọn olùgbé ìjọba ìbílẹ̀ tí ọ̀rọ̀ náà kàn. Bẹ́ẹ̀ ni ó ṣe ìdánilójú wípé àwọn tí wọ́n jí gbé ní agbègbè ìjọba ìbílẹ̀ Oríire náà ni wọn ò padà dé láyọ̀ àtàlàáfíà. Àjọ elétò ìdìbò INEC ṣe àyẹ̀wò ìdájọ́ ilé ẹjọ́ lórí ẹgbẹ́ òṣèlú NDC. Wọ́n sì kéde wípé àwọn ò retí ìwé ìdájọ́ ilé ẹjọ́ kí àwọn tó tẹ̀wájú. Kúnlé Olówú ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn. Ẹ ṣe àmúlò àwọn ojú òpó ayélujára wa gbogbo ìyẹn àti Wells Radio 893 FM fanpage tàbí www.wellsradio893.com. Ẹ sì lè pèsè nọ́mbà yìí fún ìròyìn ojú mi tó yọ 091-6893-2000. Mo dúpẹ́ Ọlá Sanni ni oníròyìn. Ẹ ṣeun tí ẹ̀ ń gbọ́ wa kí Ọlọ́run kí ó bùkún fún yín. Orun ayọ̀ la ó sùn.

0: West Radio 89.3 FM. Konga agbon magbe, tokun fun omi ogbon, imo ati oye.
1: Te ba fe puluwo oja yin lori radio te fe ma ta warawara bo meta se nta West Radio ni ke ma bo o afeti wa gbe ti yin laruge ubu ubu gajara lo o come for your jingle and advertisement at West Radio 89.3 FM kuku legelege ati lajo lajo ile ise nla nla ati kekeke eyin ile ijose patapata e ma bo e wa gbe wo e je wo e jo wo e to wo jo Oga ni master ki le tun duro se na e ma se tabi sugbon o e ma gbo wa sile ise wa ganda la wa lede titi ile funfun pelu awo bulu west broadcasting house ni alaafin avenue oluyole estate ibadan ojo state nigeria elo elo 07066165053 tabi 08035093394 west radio 89.3 FM. Olorun gbọ́ gbogbo tẹ fẹ́ ojú kan ló wà.
2: Emi lọlọpẹ, emi lọlọpẹ, emi lọlọpẹ ni ètò tí ó máa wáyé ní ìkànnì yìí West Radio 89.3 FM ní dédé agogo mẹ́rin sí agogo márùn-ún ìrọ̀lẹ́ gbogbo ọjọ́ ìsinmi. Abala méjì ni ó kalẹ̀ kà sórí ètò yìí. Abala àkọ́kọ́ ta ni ọlọ́pẹ́ níbi tá ti máa gba àlejò àwọn tó yẹ pé mọ́ra wọn gẹ́gẹ́ bí ọlọ́pẹ́. Abala kejì òun náà ni abala ọ̀rọ̀ àṣẹ níbi tá ti máa gba àlejò àwọn ikọ̀ àti ìránṣẹ́ Ọlọ́run tó yẹ pé Ọlọ́run fún ní àṣẹ ní déédéé agogo mẹ́rin ìrọ̀lẹ́ pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Sunday ọmọ Afọlábí. Nínú ọdún yìí èmi àti ìwọ a ó jọ gbé gba ọpẹ́ ẹja jọ gbọ́.
1: Jésù ló sọ pé ẹ jáde lọ sínú ayé tẹ lọ wàásù fún gbogbo ẹdá. Ó yálẹ tí ẹ mọ̀ pé ogúnlọ́gọ̀ àwọn èèyàn ló fẹ́ràn láti máa sin Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá wọn ní àwọn ọjọ́ ìsinmi nípasẹ̀ dídarapọ̀ mọ́ ìjọsìn lórí rédíò. Èyí gan ló fà á tí iléeṣẹ́ wa West Radio 89.3 FM fi bí àǹfààní ńlá bàǹtàbàǹtà yìí kalẹ̀ fún gbogbo ilé ìjọsìn ńláńlá àti kékèké gbogbo òjíṣẹ́ Ọlọ́run pátápátá tó nífẹ̀ẹ́ láti wàásù ìmìrere Jésù Kristì fún gbogbo ènìyàn. Kẹ́ ẹ mọ́ lẹ́ẹ̀dọ́ ló jẹ́ ká máa ké tantan pé ayé ti sí sílẹ̀ o ní gbogbo ọjọ́ ìsinmi láti agogo mẹ́sàn-án òwúrọ̀ títí di agogo mọ́kànlá òwúrọ̀ 9 AM to 11 AM àkókò náà dé wàyí o. Ẹ̀yin náà wá jẹ àǹfààní orí ọ̀fẹ́ ńlá yìí láti kó àwọn àgùntàn wá ságbo ìgbàlà. Ẹ̀yin náà máa bọ̀ ẹ wá ṣe onígbọ̀wọ́ ìwàásù ọlọ́gbọ̀n ìṣẹ́jú wákàtí kan tàbí jù bẹ́ẹ̀ lọ lówó tí ò ga jara lọ. Ẹ má gbàgbé pé gbogbo tá a bá ṣe fọlọ́run ló lérè. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pé ayọ̀ sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 07068407359 tàbí tóbi 08035093394. Wọ́n wàásù ìyìn rere Jésù àìgbọ́dọ̀ má ṣe ni torí pé àṣẹ olùgbàlà ni fún gbogbo ọmọlẹ́yìn Kristi. Ó máa retí yín o.
3: Ẹ̀fílẹ̀ ẹ má yí kúrò West Radio 89.3 FM níbẹ̀ gangan lẹ wà.

gàwo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n ń pọn yìí. West Radio 89.3 FM, gàgbémagbè.

nka wo ni gbogbo aye n dàjàre kiri tí wọn pọn yìí. West Radio 89.3 FM, nka agbẹ́magbẹ́.